0: ajin layo ka su layo de oba mi alagbara gigagigagigagiga lo di oru o abolori daddy mummy atawon mo ma jo wa loju o gangan loro waye o gangan ni oro wo ti e le su lai lai gbogbo ile po saju e pariwo go go go go go go baba labi ya mayin wole le ni ojo esi mi pastor fakeye mana ni mu nje lọni ọjọ sẹni ọba mi ọba ngiji yọ fún ìwọ ọmọ rẹ nísìmi o lẹni ọbẹ bẹrẹ fún ìrànlọwọ tó ká ojú ìwọn lọni mo wọ gbàdúrà ẹni tó máa sọ ìwọ atọlọrẹ rẹ pọ ọlọrun má gbé wọnú ayé rẹ tí jésù bá lè lọ ìrànlọwọ símọnì tó bá gbé àgbẹlẹbù màmá ò tọbi ju ìrànlọwọ lọ ọlọrun máa rán ìrànlọwọ sí ọ olùrànlọwọ kílọ kò yá lọ pàdé ẹ olùrànlọwọ kílọ lọfẹ ó yá lọ pàdé ẹ ìrànlọwọ ojú ọjọ yá kó yí kàn lẹni ìrànlọwọ tá ayé máa rò pọ ti dẹgbẹ sí ó yí kàn ó lọni ọlọrun máa mú ẹ pàdé ẹni tó ní nǹkan tó ń wá tó náà wá nǹkan tó ní olóore tó ti kọyìn sí ọ yóò padà kojú sí ọ ò ní bólóore rẹ yodì ilẹ kò ní chukẹ lẹyìn ọmọ rẹ afẹrin bá ní jẹ fẹ yín dé ní jẹ kò ní gé ọmọ rẹ jẹ ọba mi àjà nílé àjà lóko yóò gbèjà rẹ níparí oṣù yìí ibi tó ti jìyà lórí ọmọ níparí oṣù wàá bẹ̀ sí jọrọ jésù wípé ó parí lórí gé àgbélébù ìdààmú rẹ parí àjẹtì parí àìríjẹ parí ayábọ̀ yin ọlọ́run lógo Samuel 19:51 yẹyẹ máa di ayẹyẹ nínú ilé yìí o abiyamọ ẹni tó rántí wa ní ipò ìrẹ̀lẹ̀ wa kò ní jẹ́ ká yọ fọmọ dààmú wa o omi ayé rẹ máa dun o ayé òní bomi rí ìṣòro ọmọ rẹ o òní jírí tọmọtọmọ nínú ọdún yìí o wàárẹ̀ ní fẹ̀yìntì wàárẹ̀ ní sábà òní payín kẹkẹ lórí ọmọ ìnira wàhálà tí ìran kiri kò ní wọnú ilé rẹ o joseph olúwa wàá jẹrìí àdúrà rẹ o ọ̀gá yọ ọmọ rẹ òní gbé o ẹyẹ sí o kò ní balẹ̀ òrùlé rẹ ẹyẹ gúnugún kò ní balẹ̀ ọlọ́jìká òní rọ́gùn kò sí dáta lójú yẹ́njẹ̀ lórí ọmọ rẹ o ẹ̀gún májẹ wọn ọmọ kò ní bà wá o ọfẹ ẹgbẹ́ mọ́mí jáde kúrò nílé lórúkọ jẹ́ kò ní jẹ́ lẹ́sẹ̀dí kẹ́ni wa òní wọ́n sún 11:30 àwọn sọ́mọdé ọmọ sílẹ̀ ojú ìbùkú yọ̀rọ̀ sínú ilé yìí o èdè ayé kò ní mú ọtọmọtọmọ ọ̀gẹ̀dẹ̀ ọmọ rẹ tó pọ̀ yìí kò ní pọ̀ àpọ̀ bàjẹ́ o òní rọ́gùn pẹpẹ ìdùbúlẹ̀ jẹ́ wọn mọ́ o ẹ̀gún ìrántí ìbùkú ìran látòní lọ òní rọ́gùn ọfà fìkúlẹ̀ ṣòfò òní pìtàn nínú ìyá o òní fi sá ẹsẹ́ jọjọ ọ̀tá rẹ ẹnìkan máa sọ kó ọ̀rọ̀ rẹ bá olóore o ayé òní lé olóore jìnnà sí ọ o kànga gbígbẹ ìdílé ó yá máa sun omi jáde aláìlẹ́nìyàn yóò yá gbẹ́ràn lọ́wọ́ òjijì òní rọ́gùn àdìmẹ́rù ibi lórí àwọn ọmọ rẹ màmá tí má gbàdúrà ọlọ́mọ fún ọkẹ mi máa yé mi lórúkọ jésù òní ṣìṣe lórí ọmọ o ènìyàn nímú ní mọ̀yàn wàá pàdé olóore ayé kò ṣe dágbé wàá múlé ti àwọn aláàánú ẹ òní jágbé ẹ̀sán nínú ilé yìí o odi tó wọ yìí wàá rẹ̀yìn bọ́ ọmọ padà o Isaiah 7:6 ní fi wàhálà ọmọ bà ọ́ nínú jẹ́ o Isaiah 7:7 ìmọ̀ kí bàkò ní jọ lórí àwọn ọmọ rẹ o Jeremiah 31:15 ó ní pohùn rere ẹkú lórí ọmọ rẹ o ọmọ rẹ máa pẹrẹgẹdẹ láyé o olólárí kò padà ní kankan má kò ní jẹ́ ìpín rẹ o ó ní tìrógó jẹun láyé má wo ago alágo jíjẹ́ ìgbà tìrẹ náà máa dé o má fọmọ wí ọmọ rẹ ògo rẹ máa jáde ògo ọmọ rẹ máa búyọ nínú ọdún yìí ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa kò ní dí wa lọ́wọ́ ìṣerere o bóra yẹ mọ sáfáyé ò ní ríjà ayé tọmọtọmọ Luke 10:23 jàmbá kò ní bá olójijì lórí ọmọ o onídàájọ 5:20 ra àwọn ọmọ rẹ ò ní já lójijì Matthew 2:18 igbe sọ ní rama igbe kò ní sọ lórí ọmọ rẹ o Zechariah 13:6 ọgbẹ́ kílẹ̀ lẹ́yìn kò ní bà wá lórí àwọn ọmọ wa alukoro ẹkú kò ní yálé wa o ó ní rọ̀ fọ́ ojúmọ́ ojúmọ́ ọmọ fọ́kọ̀ rẹ jẹ́ o dáàdì iṣẹ́ yín máa lérè ọmọ máa ṣe fún ọjẹ́ owó bá dé dáàdì ọmọ ò ní pa ó tí o bómi ẹ lọ fọkàn balẹ̀ ọmọ máa tọ́jú rẹ ọmọ máa ṣe fún ọjẹ́ ayé ò ní yọgi nídìí àrò rẹ tó ń jò yìí o ẹni kòkó rẹ yé o ló mọ̀ lọ wàá máa ṣe tọmọtọmọ ò ní gbági mọ́gi torí ọmọ rẹ o ọwọ́ ẹ níbi ò ní ká ọmọ rẹ ayé ò ní kí ọdẹ lẹ́lẹ́lẹ́ fún ìbànújẹ́ lórí ọmọ o ò ní rọ́gùn sọ́rì sọ́rì lórí àwọn ọmọ rẹ nínú ọdún yìí o igi lẹ́yìn ọgbà wo ò ní wó lójijì ayé ò ní gàdí ọmọ rẹ mọ́lẹ̀ ò ní rẹpẹ̀tẹ̀ sójú náà ká o ibi tó yẹ kó o ti rẹ́rìn lórí ọmọ ò ní bẹ́ kó pàdé ń bẹ o ayé ò ní fi jó ẹlẹ́yà sí gbogbo wa lọ́sẹ̀ lọ́jọ́ tó yẹ ká máa jójó ẹ̀ yẹ o ọmọ rẹ ò ní jẹ 10% ìyà nílé bàbá rẹ o ò ní rọ́gùn àwọ̀ kí lórí ọmọ mo sọ lọ́jọ́ ọjọ́ tó ojú kì í pọ́ sí kì í sí mọ́lá ojú ò ní pọ́ ní ilé alààyè ọ̀rọ̀ rẹ sì máa jẹ́ sọ́pẹ́ oṣù ẹjọ́ olúwa dìpa nínú ilé yìí o orí ọmọ rẹ ò ní gbàbọ̀dẹ̀ àwọ̀ kí lórí ọmọ kò ní jẹlẹ̀ fún ọ o ò ní pàdé àìsàn a ayo ni towo bomo re loju asan sele ru ko ni wole were o ayo ni fomo wa rubo ogun o ogun ayo ni fomo wa lakalaka ayo ni se obi o se wo tomo tomo o a o ni guro ekun ni leyin o eni igberaga ko ni wo wa lewu o eni igberaga ko ni wo mo re lewu eni igberaga o ni wonu re emi re le yo wonu gbogbo wa iwoju olore mo re o ni igberaga iwoju olore mo re ani emi re le emi re le pa ko bi re soke loni o emi re le gbo mo re de bi giga ona ti nbe loke yi ma rora loruko jesi le oni yo o abi yamo o ni se lasan lori omo o ati po magogo lenu omo tomo wa lenu oro lawujo ti ta ba se mi eleyi la si gbo ateyin ko ni ja o tomo tomo ba lorun gbo ise o ma jina fun oja o de ni ju o lenu o ajo bora re ko ni faya moto yen iwo na ma ra o fe la nile omo re o eni ti omo mo re ri ni to wa yen yo se lore omo ti nbe ni akatara yo ba laanu pade eleyi ti mo fe so ni agbara ohun omo re ma toke wa gbalugbajo lori awon omo re oju ayo ti gbogbo eniyan da sona ko ni ye o gbogbo wa lajo ni oju ayo lori omo e de wa sabi eleyi eyin oni birthday ase yi samodu o e ti se todu iloruko jesu e ti se temi gbogbo eyin youth corps yen a e se se yori o se da se yori lewe ye o ni ri damu o kan bale lori oyun yen layo lo ma bi agbo iya de gbo tomo anti oni bisi iloruko jesu ole ayo ma so ninu re olorun de ma jo loju o o ma ma ya o lenu wa binu toyun wa pe yin gbomo pon ninu ile yen se oni gbe ninu ile yen eyin mama oloja o ye be sita ina aye ko ni wonu shop re o oni fola pitan ire ti wole yin leni be loluwa wi o ile ologo olora n gbogbo wa debe owo oniru owo alatata fi tomo yo pada funa o omo re oni gbe ogun ka omo le o mama baba yesu oluwa engineer je ki ohun eni to fe so ri yen ko jade sita
1: o dupe lawo olorun baba alabi amo pe o gberan lowo dide fun omo mi o gba shop fun
2: olorun gba shop fun
1: olorun gba shop fun o wa nwa iran lowo owo lati fi raja sinu tori fashion designer ni aliano ni ko lo ewo lo so pe olorun ti gberan lowo owo lati de fun o ohun ti lo ra aja yen sinu shop olorun baba alabi amo ese o
2: ase jade gogo gba to ma nguro omo re olorun a ma fi olokan bale
3: amen
0: isi aro yin ni mo pe ni isi ajoyo ti gbogbo eniyan ma mo so white wa si church inu mi adu to barikele blue fisha ko wole gbogbo awon to ba nwa oko abo olomo to nwa oko mamisi program taro yi o je oloyun ojo ni bisi mamisi program taro yi gbogbo awon okunrin ta leto si onrere mamisi program taro yi ilo yibo jina ma mu passport ye bo iwo le ri kan abiyemo to ba de ti nbo ma gbagbe torchlight ye o adura ta fe fi gba ni wipe ani tana wo boji omo bole ni dale mo to wa ni sego atalogun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac ago ma padi gbogbo ni ya ti debe wa je won omo o ara ta ro ya ma fi sori igbe didi otun papa lori awon omo wa daddy ati mommy boti uko kere boti uko pato iwo fi ranse o o se tewogba olorun yo ran yi lowo o eyin ara le mi olorun ko si mi wipe soji ta fe se ni august 2 pe gbogbo nkan ni ki fi ru awon omo olorun wipe ojo kan logun bere ojo kan na logun pari na awon ni omi ori oke meri ni ki sare seto re ki nderi wipe gbogbo awon omo olorun to ba wa soji yen lori gba ororo majemo ojo ebi eyo kankan na ni kan fun abiyamo kankan ilu kilu ti a ma bo ni sanguota to ba ti de onye bridge sangu abi to gate kan so fun olokada wipe on lo si st michael stadium ni ota Olorun baba alabi yamo o aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 leko si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank
0: Abiyamo o ni ma bo jemo
5: nka wo ni gugu aye nda dari kiri ti won pon yi West Radio 89.3 FM nka agbe ma gbe
3: The time is 6 a.m. from World Radio 89.3 FM, your preferred wholesome radio. The time is 6 a.m. from World Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Lati ikoni konga agbomogbe gerege lago mefa idajilu.
7: Hello, good morning. Here is the headline news on Wells Radio 89.3 FM, your preferred awesome radio. We are reaching you live from Wells Broadcasting House at Long Alafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Kemisola Williams. Federal government inaugurates an interministerial committee to develop the 2026 value-added tax VAT modification order, a major step towards ensuring the smooth implementation of Nigeria's new tax laws and providing greater certainty for businesses, investors, and tax administrators. Federal government says there is no planned tariff hike for any electricity consumer across any service band, noting that the government remains committed to protecting vulnerable households through continued tariff support. Presidency commences the third phase of its renewed Hope Employment Initiative in Ekiti State, opening a new window of opportunities for unemployed youth to acquire marketable skills and improve their economic prospects. No fewer than 6 state governors pledged to revive the country's textile industry and strengthen domestic manufacturing. Chairman and Chief Executive Officer of the National Drug Law Enforcement Agency, NDLEA, Brigadier General Bobama Wa retired, urges traditional rulers and community leaders to thoroughly investigate individuals seeking to acquire farmlands in rural communities to prevent drug cartels from establishing secret laboratories. Authorities evacuate more than 20,000 people and suspected rail services as Typhoon Nahal approaches southern China, with flight cancellations announced in the financial app of Hong Kong. I am Kemisola Williams. Thank you for listening. God bless you.
3: FM, your preferred wholesome radio.
8: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
9: Thank you, Everlasting Father. Thank you, Jesus.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: West Radio 89.3 FM on Gagbomagbe.
1: The time is 7 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Lati ikanni kan Gagbomagbe 89.3 FM. Gerege ni ago meje aro lu.
3: Tẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ọ̀gá jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, Ògùn tẹ́ fẹ́, ojú kan ló wà.
1: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

Olúwa, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Gbà mí nínú òdodo rẹ. Dẹ etí rẹ sílẹ̀ sí mi. Gbà mí nísinsìnyí. Ìwọ máa ṣe àpáta agbára mi. Ilé ààbò láti gbà mí sí. Nítorí ìwọ ni àpáta mi àti odi mi. Nítorí náà, nítorí orúkọ rẹ, máa ṣe ìtọ́ mi kí o sì máa ṣe àmọ̀nà mi. Yọ mí jáde nínú àwọn tí wọ́n nà sílẹ̀ fún mi ní ìkọ̀kọ̀, nítorí ìwọ ni ààbò mi. Ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Ìwọ ni ó ti rà mí padà, Olúwa Ọlọ́run òtítọ́. Èmi ti kórìíra àwọn ẹni tí ń fiyèsí èké asán, ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé Olúwa. Èmi ó yọ̀, inú mi yóò sì dùn nínú àánú rẹ̀, nítorí tí ìwọ ti ro ti iṣẹ́ mi. Ìwọ ti mọ ọkàn mi nínú ìpọ́njú, ìwọ kò sì. Ṣé mi mọ́ sí ọwọ́ ọ̀tá mi? Ìwọ fi ẹsẹ̀ mi tẹ́lẹ̀ níbi ààyè ńlá. Ṣàánú fún mi, Olúwa, nítorí tí èmi wà nínú ìṣẹ́. Ojú mi fi ìbínú jẹ́ run ọkàn mi àti inú mi. Èmi fi ìbínú jẹ́ lu ọjọ́ mi àti ọdún mi tí ohun ti èmi ẹ̀dùn. Agbára mi kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Àwọn egungun mi sì run. Èmi di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá mi gbogbo, pẹ̀lú láàrin àwọn aládùúgbò mi. Mo sì di ẹ̀rù fún àwọn ojúlùmọ̀ mi, àwọn tí ó rí mi lóde ń yẹra fún mi. Èmi ti di ẹni ìgbàgbé kúrò ní iyè bí òkú. Èmi dàbí ohun èlò fífọ́, nítorí tí èmi ti ń gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀ ènìyàn. Ẹrù wà ní ìhà gbogbo. Nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ sí mi, wọ́n gbìrò àti gba ẹ̀mí mi kúrò. Ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ, Olúwa. Èmi ni ìwọ ni Ọlọ́run mi. Èmi ni ìwọ ni Ọlọ́run mi. Ìgbàlà mi ń bẹ ní ọwọ́ rẹ̀. Gbà mí ní ọwọ́ àwọn ọ̀tá mi àti ní ọwọ́ àwọn tí ń ṣe inú ni bíni sí mi. Ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára. Gbà mí nítorí àánú rẹ. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, Olúwa, nítorí tí èmi ń ké pè ọ́. Ènìyàn búburú ni kí ojú kí ó tì. Àwọn ni kí á mú dákẹ́ ní isà òkú. Àwọn ètè èké ni kí á mú dákẹ́ tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti ní ẹ̀gàn sí àwọn olódodo. Orí rẹ ti tóbi tó, tí ìwọ fi ṣúra dé àwọn tí ó bẹ̀rù rẹ. Orí tí ìwọ ti ṣe fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ níwájú àwọn ọmọ ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ibi ìkọ̀kọ́ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn. Ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahán. Olùbùkún ni Olúwa, nítorí tí ó ti fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ̀ hàn ní ìlú olódi. Nítorí tí mo ti wí ní ìkánjú mi pé a ké mi kúrò níwájú rẹ̀, ṣùgbọ́n ìwọ gbọ́ ohun ẹ̀bẹ̀ mi nígbà tí mo ké pè ọ́. Ẹ fẹ́ Olúwa, gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Olúwa ń pa onígbàgbọ́ mọ̀. Ó sì san ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ń ṣe ìgbéraga. Ẹ tújú ká, yóò sì mú yín ní àyàlé. Gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa. Ẹ tújú ká, yóò sì mú yín ní àyàlé. Gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa.

kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó sì bù sí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí ọ̀nà rẹ̀ kí ó lè di mímọ̀ ní ayé, àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́, jẹ́ kí inú àwọn orílẹ̀-èdè kí ó dùn, kí wọn kí ó máa kọrin fún ayọ̀, nítorí tí ìwọ fi òdodo ṣe ìdájọ́ ènìyàn, ìwọ sì jọba àwọn orílẹ̀-èdè ní ayé. Jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Nígbà náà ni ilẹ̀ yóò tó máa mú àsunkún rẹ̀ wá. Ọlọ́run, Ọlọ́run wa tìkára rẹ̀ yóò bù sí fún wa. Ọlọ́run yóò bù sí fún wa, àti gbogbo òpin ayé yóò sì máa bẹ̀rù rẹ̀. Ògo ni fún bàbá, àti fún ọmọ, àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètè kọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun.

Gbígbéga ni orúkọ rẹ̀, Ọlọ́run ìbẹ̀rẹ̀. Gbígbéga ni orúkọ rẹ̀, Ọlọ́run àárín. Àní gbígbéga ni orúkọ rẹ̀, Ọlọ́run ìparí ohun gbogbo. Ọlọ́run tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Ọlọ́run ayérayé, Ọlọ́run ìṣẹ̀dá, òun ni a dẹ́dá, òun ni a mẹ̀dá, òun náà ni a wẹ̀dá. Fún àánú rẹ tó pọ̀ bí iyanrìn etí òkun. Àtúwá sọ lówùúrọ̀ yìí wípé o ṣe Ọlọ́run mẹ́. Mo tún wá sọ lówùúrọ̀ yìí wípé o ṣe bàbá mẹ́. Mo tún wá sọ lówùúrọ̀ yìí wípé kábíyèsí rẹ olódùmarè.

àbí ọ̀gá fóun tó ń ṣe lọ́wọ́ a sì tún bí ọ̀gá fóun tó tún ṣe torí wípé a mọ̀ wípé ọ̀dáwọ́ dúró a mọ̀ wípé ọ̀tí ìsinmi lórí ọ̀rọ̀ wa a mọ̀ wípé òfọwọ́ lẹ́rán lórí ọ̀rọ̀ wa a mọ̀ wípé ògbàgbé wa a mọ̀ wípé ọ̀dákẹ́jẹ́ lórí ọ̀rọ̀ wa a mọ̀ wípé àsìkò tá a wà yìí ó níbi tó mú wa lọ. Bí kò tilẹ̀ tilẹ̀ yé ọ̀pọ̀ bí ọ̀pọ̀ ò tilẹ̀ kulẹ̀ mọ̀ ṣùgbọ́n ní àsìkò ìdákẹ́jẹ́ tí ọ̀pọ̀ wà a máa dàbí ẹni pé kí ló wàá ṣẹlẹ̀ kí ló dé. Ọ̀pọ̀ a sì máa ṣe àṣìtú àsìkò ìdákẹ́jẹ́ bí ẹni wípé a ọlọ́run ti gbàgbé mi a ọlọ́run ọ̀ràn tí mi. Kí ni mo wá ṣe fọ́lọ́run tó bẹ́ẹ̀ gẹ́ kódà kò tilẹ̀ tí ẹ sọ̀rọ̀ ní tí ẹ rí nǹkan kan ní ò tí ẹ kíyèsí nǹkan kan ní ò tí ẹ gbọ́ nǹkan kan wọ́n àti ẹ sọ nǹkan kan fún mi. Ẹlòmíì tilẹ̀ rò pé àsìkò ìdákẹ́jẹ́ wọ̀n yìí pé ọlọ́run tilẹ̀ gbàgbé àwọn olórin kan sì sọ pé kò gbàgbé rẹ̀ ọlọ́run kò gbàgbé rẹ̀ ò ti wú kó nílé ọ̀la dára. Ẹlòmíì rò pé àsìkò ìdákẹ́jẹ́ tóun wà yìí àsìkò ìgbàgbé ọlọ́run ò gbàgbé ẹnìkan. Nípele tó wà yìí nípele tẹ́ wà yìí mọ́mí àti dáàdì tó ń gbọ́ mi láàárọ̀ yìí nípele tèmi náà wà yìí kò gbàgbé mi. Ó ń ṣètò yín ó ń ṣètò mi ó ń ṣètò wa lọ́wọ́ fún ibi tó lágbára fún ibi ńlá fún ibi gíga tó tóbi jọjọ tí ẹ̀yin gan kò lóye rẹ̀. Àsìkò ìdákẹ́jẹ́ tẹ ara wa yìí mi ò mẹ́ni tó lọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n ẹnìkan ló ní bí àsìkò ìdákẹ́jẹ́ tẹ rọra wà yìí tó jọ pé gbogbo ẹ̀ silent tó jọ pé gbogbo ẹ̀ rọra ń lọ ẹ̀kàn sáà mọ̀ pé àbíbò wá ni ọlọ́run tí ò gbàgbé àwọn ọmọ ìsírẹ́lì sétí òkun kò gbàgbé wọn sílẹ̀ íjíbítì kò gbàgbé wọn sílẹ̀ àjòjì ẹnìkan ń gbọ́ mi láàárọ̀ yìí olúwa ní kí n sọ fún yín pé ọlọ́run ò gbàgbé rẹ̀. Ẹ̀yin gan ti dàárò ẹrù sọ́tún ẹrù sósì ọ̀ pé ṣébí ń ṣe wàá bá kú rèé ṣébí ń ṣe wàá máa bá lọ rèé. Iṣẹ́ tó dàbí ìgbà pé kò lójú yẹn ọmọ tó dàbí ìgbà pé ó kàwé kò ríṣẹ́ ẹ̀yin gan tẹ́yin gan wò pé kése bí mo ṣe bẹ̀rẹ̀ ayé mi náà rèé kì í ṣe ọ̀nà tí mo gbà bẹ̀rẹ̀ ayé mi náà rèé. Ẹni tó ní ayé àtọ̀run sọ fún ọ láàárọ̀ yìí pé òun ò gbàgbé rẹ̀. Gbogbo wa ò lè rọ̀ sọ̀mọ̀ sáwọ̀ kan náà gbogbo wa ò lè a lè wà ókè sásìkò kan náà kì í ṣe pé pọ̀ ju ohun tọ́lọ́run lè ṣe lọ ṣùgbọ́n kálukú ló gbọ́dọ̀ lo sáà ti ìgbà ti ẹ̀ kálukú gbọ́dọ̀ lo àsìkò ti ẹ̀. Bí bíbélì yẹn ṣe sọ náà ni pé olúkúlùkù ohun ni ìgbà àti àkókò wà fún. Ṣé ẹ̀sìn mọ̀ wípé ẹnìkan ó làárọ̀ ẹnìkan ó lọ̀sán ẹnìkan náà ó lo alẹ́ ẹni tó ń lo àárọ̀ ni kó ṣe jẹ́jẹ́ kó rántí pé ọ̀sán àtàlẹ́ sì wà ń bẹ̀. Ìhà tó bá kọ sáwọn tó ní tí ó yẹ pé àárọ̀ tí wọ́n ní àsìkò ti àárọ̀ tí wọ́n ò ṣe bẹ́ẹ̀ sanmọ́ náà nígbà tó bá dọ̀sán tó bá yí dọ́dọ̀ tiwọn náà ni kò kíyèsí pé ṣégbà tó bá yí kù ṣé màá rí bí yí sí tó bá yí kù lọ́dọ̀ ti ẹ gan ṣé wọn náà ó rí bí yí sí tó kọjú sí. Ẹnìkan náà ló sì ní ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí
igba to nla koja yi asiko ta nla koja yi igba ta ni riri e yi a je mo pe ko lo titi o kan wa fun igba ati asiko perete ni fun iwon ba asiko ati igba perete ni fenikan olohun o si gbagbe re kike wi pe asiko idakeje to wa yi asiko idakeje to wa yi ha asiko idakeje to wa yi ki e sara daada ko ma ba se ese gbe ana nigba kan ri o dabi igba wi pe ko olohun oran ti re ana funra ara re a sakawe e gege bi iya ladura o koko dabi ene wi pe olorun gbagbe re koda nigba ti nu ati awon omo re to nti awon eran ko nbe nu omi ojo bi igba wi pe so mi o wa ni lole mo ni Olorun a ma digba ranti eyan to ba ti ero pe o ti gbagbe re so ka so pe gege bi eniyan a le so wi pe we ka so pe normal keyan ro be pe Olorun gbagbe re ori ninu ero na ni orisirisi ti wa pe abibo wa ni Olorun si so pe ohun fe se abo ti gbagbe ni Olorun yi si se eniyan debi ti o gbagbe sugbon to ba ro be ki e ki sese tori ibi to nla koja loju oro be sugbon niwon ba asiko to si wa yi ki e sara daada Joseph gege bi enikan

agbọ́ títí gbàgbé rẹ̀. Until ìyẹn ló túmọ̀ sí wípé tí ò bá tí ìtásìkò yóò dàbí ìgbàpọ̀lọ̀ ń gbàgbé èèyàn kò sì gbàgbé èèyàn. Ìwọ ni wípé ẹnìkan ni mo fẹ́ sọ ilé yìí fún. Níwọ̀n tó wò ó tó sì wà lásìkò tí ó jọ bí ìgbà ìdákẹ́jẹ́ yìí rí wípé òun gbára dì fún ìgbà tí àsìkò yẹn bá máa dé. Mi mọ̀ bóyá ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí ẹni tó ní ọ̀rọ̀ yìí rí pé ó gbára dì di àsìkò tí ìgbà yẹn máa dé tí kinní ọ̀hún ó dé. Torí bíbélì sọ nìkan wípé ó lè jọ bí ẹni fẹ́ pẹ́, ó lè jọ bí ìgbà pé kinní ò fẹ́ yọjúmọ́ ṣùgbọ́n ní dídé kinní ọ̀hún ó dé fẹ́nìkan tó ń gbọ́ mi láàárọ̀ yìí. But ṣé o ní in tí wọ́n ṣàmúlò nínú rẹ nígbà tí kinní ọ̀hún bá dé? Ó dàbí ẹni tí ò lọ skul ni, kò lọ lé ìwé. Wọ́n wá kàn dídé músẹ́ opportunity kan wá pé iṣẹ́ kan rèé o. Criteria téèyàn ó sì fi rí sí ọ̀hún ò ní kó ní at least OND. O ti ẹ̀ wà ní rárá ní OND. Ó wá ni gbàjá ti máa ń sọ pé school na scam lòun ò ṣe lọ skul ń tó òun kódà òun ò ti ẹ̀ ní primary school certificate. Òun ò ti ẹ̀ ní school sati. Pé àwọn ti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Ẹ má sì mí gbọ́ ẹni tó kọ́ṣẹ́ ẹni tó lọ skul kò sẹ́ni tọ́lọ́hún ò lè rántí. Ṣùgbọ́n ẹnìkan wà tó jẹ́ pé ó nídìí yóò fẹ́ wò pé kí lẹni yìí lè ọ̀fà kí lẹni yìí lè ṣe solution wo ló lè mú wá sáwọn nǹkan kan. Ṣẹ́nìkan gbọ́ mi láàárọ̀ yìí. Ohun tí mò ń sọ ni wípé ní nǹkan tí wọ́n ó nílò nígbà tásìkò yẹn bá dé. Ọlọ́run bá dé ìrántí yẹn dé wípé lágbájá tí wọ́n sì dá akọ rẹ tí wọ́n sì ní ó kí ẹ pè wá tí wọ́n sì pè ọ́ dé tí wọ́n ní ó yá tẹ́ndà àwọn nǹkan tó ní tó sì tẹ́ndà rẹ tí wọ́n pé yes ọ wà qualify. Nígbà tí Ọlọ́run bá rántí ènìyàn ìdádúró tí èèyàn rò bóun ní, ìdákẹ́jẹ́ téèyàn rò bóun ní, ìgbàgbé téèyàn rò bó wà lórí òun, gbogbo rẹ̀ ó sì lànà fún ọ̀nà àbáyọ. Ìmúṣẹ ìlérí yóò sì ṣe, ilẹ̀kùn tó tì á sì ṣí. Ohun tọ́lọ́run rán ẹni yẹn wá ṣe yóò bẹ̀rẹ̀ sí ní lálẹ́ wù. Òun náà ó lè nípa. A ni Ọlọ́run kò lè rántí.

to mu omudodo eni buburu ateni rere. So how much more? Adua temi ati yin gba ma gba ma so pe o gba mo ma so pe o ti su o pe o kun gba adua lati ijo ina ni kosi nkan kan ta te o to very talk asi ma gba adua yen ne so nigbati asiko gba adua yen ba de iwo gan o ro boya wi pe se mi nikan ni iwo gan o ro wi pe o wa le se gba adua na ni abi se mi na ni Hello, me say my pretty yano baselo ngo ma doubt yara re upe abe mina se mina ne oto ni ki won ro yan pin sa oto ni ki eyan ro ara re pin won a ma ro yan pin eyan na a ma ro ara re pin nigba ti bi ti didi olorun ba de ti olorun ba de sinu aye eniyan eyan gan o ri upe se mina Anyway, we pay shame me now, lolo, on rati biye ye. Tani mo mba soro la, roe. Nekba, ti bigba, ti olon, mba, toba David, bapu on rati ye ninyan. Toro la on wubla, gbe. Awan, kanto jokpo le, asi ma jade, ama foju han. Awan, ile konto tisi, asi ma shi. Ọrun ibukun a si ma si tori kaluku lo ni ọrun tire imu pada bo sipo a ma de nigba ti gbogbo nte eyan pa padanu yo si pada di pe oluare o si ma ri gbogbo e pada ali gba won pada nte eyan padanu nti won gba lo ali gba pada abi ka ropo re fe lomi nigba ti o ba de igbega ma de Nigba ti Olorun ba si iwe iranti kan yan a si iwe iranti kan Mordekai ninu iwe Esteri baba ati mama a si iwe iranti kan Mordekai bi ati ranti Josefu nigba ti oba lala ti ore n to le tu egbo nigba ta ba ni idire se a ri ope Nigba ti won ba nilo re so wa nibi ti Olorun fi o su so wa nibi ti won o ti ri o Joseph wa nibi ti won o ti ri o wa nibi ti ala re yo ti iran ebun re ti o ti wulo ti won na wa nibi ti ebun re yo ti wulo ebun yi kan na lo ma gbe debi to de Ti awon egbon re fi wi pe eran ko buburu ti pa je awon gangan na le eran ko buburu awon gangan le eran ko buburu o won mu aso to baba re lo pe asa omo re alala ti olorun lala o Hey, ba se se o a mo tin wa kiri o olori ko senu kini ta ni kini won ran mo so fe nikan laaro iwe pe olorun ko gbagbe re to ba jo be loju re so gbo le ni gbo le ni wi pe ko gbagbe re Korita igbagbe temi ati eyin wa ni korita iduo loju kan idakeje temi ati yin wa eni to silekun ojo oni sunday to kain ninu osu keje eni to silekun re yo si iwe iranti kan yen bi o ba si iwe iranti kan Mordekai To si iwe iranti kan Noah na ti awon omo re ninu oko lori omi. To si mu ki omi ki o fe ki gbogbo e o si gbe. To si iwe iranti kan Hannah.
O ṣe ìwé ìrántí kan Elizabeth. Lorúkọ Olúwa yóò ṣe ìwé ìrántí kan ẹ̀mí àti ẹ̀yìn náà. Tèmi ti rẹ ìwé ìrántí mi ti yín. A ó gbé lọ síwájú àwọn tí ó ṣe wá lóore. Nígbà mẹ́ ẹ̀yìn gbà bá fẹ́ ṣẹlòmíì lóore, ọwọ́ ẹni tí wọ́n ti máa ń bèèrè ń pa rẹ̀, ọwọ́ ènìyàn ìkànnì. Wọ́n fẹ́ ṣe èèyàn lóore, wọ́n wá ń bèèrè lọ́wọ́ ọ̀tá rẹ̀ wípé kí ló rò pa lè ṣe fún lágbájá. Yóò sọ fún wọn pé ọkàn rẹ̀ balẹ̀, ó ti lówó, ẹ má kulẹ̀ ṣe nǹkan kan fún mọ́. Bí ò bá ti ẹ̀ sọ bẹ́ẹ̀ gan, ó lè pe kí lẹ fẹ́ ṣe fún. Omore, kí ni? Èyí tá a ṣe fún látijọ́ ìkódà kò dúpẹ́ ṣe èyí náà ni ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá ṣìwé ìrántí kan èèyàn tán yányán, kò mọ̀ sí tí ẹ lè sọ. Àmọ́ mo wá ń sọ, wọn ò ní bèèrè rẹ lọ́wọ́ ọ̀tá rẹ. Olóore ò ní bèèrè rẹ lọ́wọ́ ẹni bí. Bí Ọlọ́run bá rántí èèyàn, ìdádúró yóò fi ààyè lẹ̀ fún ìmúṣẹ ògo. Ilẹ̀kùn tó tì á sì ṣí, ọ̀run tó tì á sì ṣí, ọ̀run rẹ yóò ṣí. Ilẹ̀kùn tá a tì mọ́ pẹ̀lú ìbínú, Ọlọ́run yóò fi àánú ṣí lóru yìí. Ọ̀run tá a bínú tì mọ́, ọ̀run tá a bínú tì mẹ́nìkan tó ń gbọ́ mẹ́. Pẹ̀lú ìgbàgbọ́ tẹ́ ẹ fi darapọ̀ láàárọ̀ yìí, lórúkọ Jésù Ọlọ́run yóò ṣí. Bí Ọlọ́run bá ṣí ti Jósẹ́fù, ò rí bó ti ṣí ni. Ẹni tó ṣe lóore sọ fún, ó dìídì sọ fún wípé tó bá déta rántí mi o. Ẹni tó dìídì sọ fún yàn pé bó bá ti débi tó ń lọ o, má gbàgbé èmi síbí o. Ó likely kí Jósẹ́fù ti sọ pé in tí mo tán ni mo ṣe, wọ́n parọ́ mọ́ mi ni o, dákun bá ń sọ̀rọ̀ mi létí ọba kọba ó ti ẹ̀ síjú àánú wò mí, ń ṣe o. Ṣùgbọ́n a gbọ́ tí gbàgbé rẹ̀ kò rántí rẹ̀. Kọ̀ǹtì tásìkò tó dé, àsìkò rẹ ó dé, ìgbà rẹ ó dé, àkókò ìrántí rẹ yóò dé, àsìkò ìrántí rẹ yóò dé, ìtàn rẹ ó sì yí padà, bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa. Mo kì í yín lórúkọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tó ní, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́, Wells Radio 89.3 FM. Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn la wà yìí, tá a ti ń dábí ẹ̀dùn tí à ń rọ̀ bí òun. Lórí ètò yín ètò wa wákàtí èèyàn rere pẹ̀lú Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè. Èmi ni ọmọ bàbá Olómiyè. Mo kì í pe ẹ̀kú ojúmọ̀ ẹ̀ka àárọ̀. Ọdẹ ọdún bí ara ò lè bí ṣàlàáfíà lẹ̀wà bí èmi náà ṣe wà láàárọ̀ yìí. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí, ó ní mo kì í pe ẹ̀kú ojúmọ́. Ẹ jẹ́ kí a lọ sínú orin láti ní ìwé ọ̀nìyàn rere bá ṣe máa ṣe ní gbogbo ọjọ́ ìsinmi bí èyí lórí ètò yín ètò wa wákàtí ìyìn rere.

gẹ́gẹ́ bí mo ṣe sọ. Pé Ọlọ́run kò gbàgbé rẹ̀. Lásìkò tó wà yìí, Ọlọ́run tó mú Israel la òkun já, tí ó gbà wọ́n kúrò ní oko ẹrú, tí ó rọ òjò oúnjẹ sílẹ̀ láti ọ̀run. Mo ní, mo ń fi ọ̀rọ̀ rẹ̀ dá ọ lójú. Ẹ kò gbàgbé ìwọ náà. Ọjọ́ mélòó ló yẹ kí àwọn ọmọ Israẹli ó lò níbi tí wọ́n wà? Ọdún mélòó ni wọ́n lò? Ó mú wọn kúrò ńbẹ̀, ó tún sìn wọ́n jáde kúrò ńbẹ̀. See that God. Wo Ọlọ́run yẹn. Ó mú wọn kúrò ńbẹ̀, kó kan mú bí ẹ máa lọ, kó dá wọn dá. Ó sìn wọ́n jáde kúrò níbẹ̀. Fáráò fẹ́ kí wọ́n lọ. Ó fẹ́ kí wọ́n lọ. Gbogbo tí ìtú tí ẹ tún jọ pa láàrin Mose àti Fáráò. Ẹkẹ́yìn tó lè wo sùsù kó pé ìní jẹ́ káwọn kiní lọ, yóò ti ní nǹkan tí wọ́n rí lára wọn. Ó débì kan Bíbélì wípé a sì mú àwọn ọmọ Ísíráélì sìn ní àsìnpa. Ó ti dùn mọ́ wọn wípé ẹ̀yin ọmọ tiwa ẹ mọ́ ṣeré, ẹ mọ́ ṣiṣẹ́. Àwọn tí ó mọ̀ ṣiṣẹ́ fún yín rè. Kábíyèsí Olódùmarè. Ó ti wá dùn mọ́ wọn débẹ̀ débi pé wọn ò fẹ́ kán lọ. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ gan.

ẹ̀ṣẹ̀ṣẹ̀ o. Bíbélì a sì mú àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n mú wọn sìn ní àsìn pa. Ṣùgbọ́n nígbà tó tó àsìkò, Bíbélì wí pé nígbà tó tó wọ́n ní ẹ bèrè nǹkan tí ẹ fẹ́, wọ́n sì bèrè ẹ̀ṣà, gbogbo ẹ̀ náà la sì yọ̀ǹda fún wọn. Ojú ọba wọn ò gbà mọ́ Peter, wá ni ó mọ bá wa roko, ta ni ó mọ bá wa fọ gọ́tà, ta ni ó mọ bá wa tún lè ṣe, ta ni ó mọ bá wa ṣe lé, ta ni ó mọ bá wa ṣe tọ̀hún. Ẹ ànìjẹun lọ, ẹni tó lóhùn náà ò ní jẹ́ kémi àti rẹ lọ. Fáráwọ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ ṣe ìrìbọmi ìparun, agbára yẹn ò tí ì kúrò lọ́dọ̀ Ọlọ́run, síbẹ̀ Ọlọ́run ó sì rìbọmi ìparun òjijì fáwọn náà. Agbára tí Jésù Olúwa lò, agbára tí Ọlọ́run lò láti ṣe ìrìbọmi ìparun òjijì fún Fáráwọ̀ àti àwọn ọmọ ogun àti kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin, ó ní gbogbo wọn rì sínú òkun. Lórí mi, lórí rẹ, tó rà mí ṣe ni mo sọ fún, wọn ó rì lórí wa náà. Ọlọ́run tó gba Dáníẹ̀ lọ́wọ́ kìnìún tó sì yọ àwọn mẹ́ta nu iná ìléru. Nínú kìnìún Dáníẹ̀lì nù ho kìnìún, Ọlọ́run sì pa kìnìún lẹ́nu mọ́. Kankan fọ́nà ńbẹ yẹn nígbà tá a yọ àwọn tó dìtẹ̀ mọ́ Dáníẹ̀lì nígbà tá a dà, wọ́n ní kan tó débẹ̀ kìnìún ti ebi ti pa lójú ẹsẹ̀. Ẹwọ ìgbà tí Dáníẹ̀lì ti wà ńbẹ̀ tí ò jẹun, tí kìnìún ọ̀hún ò jẹun, àṣébi ń pa a kàn ṣe lẹ́nu mọ́ ni. Ṣùgbọ́n lọ́gán tí a yọ tí a dà àwọn wọ̀nyí sí, a ṣí ẹnu kìnìún yẹn sílẹ̀. Lórúkọ Olúwa Ọlọ́run yóò rántí rẹ, ó tún tún sọ, àkókò ìrántí rẹ súnmọ́, yóò sì dé. Nígbà tó bá dé kò ní bá ọ níbojì. Mo ń lọ sínú orin tí mo mú wá láàárọ̀ tòní, orin inú ìwé yẹn, ẹ jẹ́ kí n ra sílé ẹyọ kan báhùn, méjì mo kó wá tẹ́lẹ̀, ṣùgbọ́n mo mú orin náà wá nítorí ẹnìkan, tálẹ́ ni òun, ẹni ọ̀nà ló ń gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ já lọ bẹ̀.

bẹ̀rẹ̀ ń bí ọkàn ṣó bẹ̀rẹ̀ ń bí ọkàn àti yẹn náà lóòótọ́ àti lódodo. Kí n tó mọ̀ sẹ́rí padà délé láàárọ̀ yìí. Mo rọ ẹnìkan tó ń gbọ́ mi. Lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí a ti gbọ́ yìí. Ẹṣin ọkàn yín gírí. Ẹṣin ọkàn gírí. Kí ẹ sì mú kí ìgbàgbọ́ yín ẹ mú dání dáadáa. Ẹ ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú Ọlọ́run. Kí ẹ sì gbà á gbọ́ pé Ọlọ́run tó ti sọ ọ̀rọ̀ rẹ̀. Kò ní lòun ò sọ bẹ́ẹ̀ mọ́. Wípé òun ò gbàgbé rẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ sọ ẹ fọwọ́ gbáyà pé Ọlọ́run ò gbàgbé mi. Ẹ fọwọ́ gbáyà, ẹ sọ pé Ọlọ́run ò gbàgbé mi. Tíyàwó yín àbọ̀kọ yín bá wà, ẹ nawọ́ sí wọn, ẹ sọ fún ọpọ́ Ọlọ́run ò gbàgbé rẹ̀. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín nínú mọ́tò ẹ sọ ẹ kàn nà ká sí pé Ọlọ́run ò gbàgbé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí, Ọlọ́run ò ní gbàgbé wa. Ọjọ́ mẹ́jọ la ọjọ́ pàdé bí ti Sọlù ọba ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Títí ọjọ́ mẹ́jọ ìyẹn á jẹ́ Sunday àkọ́kọ́kọ́ yẹn nínú oṣù kẹjọ. Wow. Jẹ́ ó pé orí ọ̀fẹ́ Kristi yóò tó fún wa. Ẹni àjò tó kù nú oṣù yìí kò ní burú fún yín, kò ní burú fún mi. Àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wa. Ẹ̀jẹ̀ Jésù yóò ṣe ìdìdí ayé wa. Ẹ ó lọre, ẹ ó bọ̀ọ́re, ẹ ò ní ṣìrìn. Má jẹ̀mú oṣù keje, má jẹ̀mú keje. Léyìí tó kù rín àjò oṣù keje yìí, Ọlọ́run yóò fi pa ọ mọ́. Yóò fi pèsè fún ọ, yóò fi ṣe tiẹ ní àṣẹ pé gbogbo tó ń jẹ́ ti yín ẹ̀yin tẹ́ rí àmọ́ ṣe dáadáa. Ọlọ́run yóò ṣe ní àṣẹ pé ìrànlọ́wọ́ yóò sì jáde sí yín lọ́nà tí ẹ kò rò. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Olúwa, kò sí yí padà. Jésù Olúwa wa. 0703006312 fún ìkéde àbí ìpolówó ọjà. 0703006312. Adédàmọ́lá olóyè dẹ́mọ bàbá olómi olórúkọ tèmi jẹ́. Remain blessed, stay safe, shalom.

gbogbo ayé ń dà kiri kiri tí wọ́n kàn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

torí náà gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá tá ní ọba ògo yìí olúwa tó le tó lágbára ọlọ́run tó lágbára ní ogun ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wá tá ní ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ní ọba ògo. Ogo ni fun Olorun baba ogo ni fun Olorun omo ogo ni fun Olorun emi mo bi o ti wa latete ko se o nbe nisin be ni o si ma ri ni igba gbogbo aye ai ni pekun a

Ọlọ́run a gbé ọ̀gá láàárọ̀ yìí, a jẹ́wọ́ pé ìwọ ni Ọlọ́run wa. Ìwọ ni àbò wa, ìwọ ni agbára wa. Ìwọ ni olùtọ́jú wa, ìwọ lálàṣírí wa. Ìwọ lọba tó ń fi ẹ̀rí pani lẹ́rìn. Ìwọ náà la gbéga láàárọ̀ fún títóbi agbára rẹ. Òní ni Sunday tó tún kẹ́yìn nínú ìrìn àjò oṣù keje yìí. A dúpẹ́ fún àánú tá a rí gbà. Màmá ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti orí ọ̀fẹ́ tó rí gbà láti la oṣù ìjá. Dádì ẹ̀yin ọ̀gá ògoyè ẹ̀yin arúgbó ọjọ́ yìí kìí ṣe nípa ipá yín àbí nípa agbára yín. Àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ṣùgbọ́n àánú Ọlọ́run wà síbẹ̀.

0: tó padà sí ọ̀dọ̀ àlejò mi. Ẹ jẹ́ kí n sáré gba àwọn tó ní ẹ̀rí. Ẹ̀yin tẹ́ ẹ rí ọwọ́ Ọlọ́run láti nínú oṣù yìí. Mo fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀rí yín kẹ́dẹ̀ kọrin ọpẹ́ sí Ọlọ́run láàárọ̀ yìí. Torí nípa kíkọ orin ọpẹ́ yín yẹn, gbogbo oṣù tó kù nínú ọdún yìí máa rọ̀ yín lọ́rùn. Tẹ́ẹ̀dẹ̀ máa rí ọwọ́ agbára Ọlọ́run. Nọ́mbà tó wọ tó já sí kan náà 0916893 1000 0915333493.
1: Hello.
0: Hello,
1: ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Number one.
0: Number one, kò pé méjì.
1: Ilé dùnà rè ya sórí kárí ayé, ó sórí fọ́ba ó tẹ̀sẹ̀ bí ìjọ. Kò mọ̀ gbàgbé ní ọmọ rẹ̀ rárá. Olùgbéga
0: òkúrò. Olùwàṣẹ abáyín dúpẹ́. Lóṣù tó bọ̀ yẹn, ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Ẹ máa rí àánú tó tayọ gbà. Bẹ́ẹ̀ ni yóò rí.
2: Hello.
0: Hello,
2: Carol.
0: Hello, Carol.
2: Olu ló ń sọ̀rọ̀ láti
0: Fashọ. Mr. Olu láti Fashọ ọ̀run bàbá, ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ sà.
0: Yes, sir, a kú ìsinmi òní.
2: Yes, sir, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbọ̀ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ lórí èmi àti ẹbí mi àti ara mi fún àbọ̀ rẹ̀ láti ìgbà tí oṣù ti parẹ́ tó ṣe ti bẹ̀rẹ̀ títí di ìta wáyé di ọpẹ́ mi rẹ̀.
0: Olúwaṣẹ, ẹ kọ́ ní ọpẹ́ sí Ọlọ́run, ẹ kọ́ ní ọpẹ́ sí Ọlọ́run láàárọ̀ yìí.
2: Kò ní wá ṣe ní lóore o. Olúwa ṣe nílò rẹ̀ mi ò lè pa á mọ́ra. Olúwa ṣe nílò rẹ̀ mo yọ.
0: Olúwa ṣe nílò rẹ̀ mi ò lè
2: pa á mọ́ra.
0: Abáyín dúpẹ́ bàbá. Lọ́sẹ̀ tuntun ẹ máa rí àánú tó tayọ gbà. Ìwà láyé Ọlọ́run máa darapọ̀ mẹ́yìn àti ìdílé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. God bless you. Hello.
3: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
3: Báṣọlá Tamiloko.
0: Ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sà.
0: Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ mi láti ọdún tó lọ, tó tún sọ mi dàkókò yìí tó jẹ́ kí n dò, tó jẹ́ kán mọ ọ̀rùn mi ká.
0: Olúwa ṣeun. Ẹ kọ́ ní ọpẹ́ sí Ọlọ́run àti Bọ́sẹ̀.

0: Aba yudu kwe baba. Emi ati a soro leyin eto, emi ati ma soro sa.
1: Am Jesus Christ.
0: Oda baba. Eshi.
1: Yes sir.
2: Glory be unto your name. Hallelujah. Glory be to the Lord. Hallelujah.
0: Hello. E karo.
3: Mi o ni mi ti sami sila oluyole.
0: Mommy e karo ma.
3: Yes sir, e karo sir.
0: Yes ma. Ara ma.
3: Yes, ẹ̀yìn mi rí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kí ṣe ohun tí àmì ẹ̀kẹ́ ti ṣe láéláé. Mo tún dúpẹ́ lórí àbúrò mi tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ dá lóhun látijọ́ tó ti ń wá ọmọ. Mo bá ìṣí ayọ̀ lánàá
0: inú
3: mi dùn ayọ̀ mi
0: fún.
3: Mo wá fẹ́ kọrin sọ́lọ́run pé ẹ̀bá mi kí Jésù kó ṣeun. Ẹ̀bá mi kí Jésù kó ṣeun. Ọba tí ò dọ́jú àdúrà ti ní. Ẹ̀bá mi kí Jésù kó ṣeun.
0: Mo
3: tún wá ní kan ẹ má bínú sá. Fọ̀rọ̀ mi ṣe yánú. Káyé lè bá mi dúpẹ́. Fọ̀rọ̀ mi ṣe yánú. Káyé lè bá mi gé ọjà. Fọ̀rọ̀ mi ṣe yánú. Ojú kí ẹlẹ́kọ̀ọ́ gbọ́ pé.
0: Màmá, ọ̀rọ̀ yìí máa já sí ìyanu. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, kí ọdún ìtò parí, ẹ ó lẹ́rìí ayọ̀. Gbogbo tó ń pa yín lẹ́kùn yẹn lórúkọ Ọlọ́run yóò sọ di ẹ̀rín fún yín. Ẹ fọkàn yín bá bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀. Ayọ̀ yín ti dé bà wá. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. God bless you, ma. Hello.
4: Ẹ káàárọ̀ sá.
0: Hello, ẹ káàárọ̀.
4: John ò sọ̀rọ̀ láti Onírèké.
0: Mr. John láti Onírèké, ẹ káàárọ̀ sá.
4: Àrọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, jẹ́ kí n tún rí Sunday tó kẹ́yìn nínú oṣù yìí. Lágbára Ọlọ́run gbọ́ alága máa rí tó kẹ́yìn lọ́dún lágbára Ọlọ́run.
0: Àmì àmì Jésù àmì. Ẹ kọ ní ọpẹ́ sí Ọlọ́run.
4: Ok, tiyin mo wá sọ́dọ̀ rẹ Ọlọ́run ọba. Tiyin ìjó tayọ̀. Tọpẹ́ mo wá sọ́dọ̀ rẹ Ọlọ́run ọba.
0: Àbàyín dúpẹ́ ẹ máa rí ọwọ́ Ọlọ́run lọ́sẹ̀ yìí.
4: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀ tó kù lọ́dún yìí ijó ayọ̀ lẹ́fì máa yọ̀ lórúkọ Olúwa Ọlọ́run
4: ọgbọ́n. Lórúkọ Jésù.
0: Bẹ́ẹ̀ ni yóò rí bàbá.
4: Àmì Jésù.
0: God bless you. Hello. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ ma.
5: Ẹ káàárọ̀ sá.
0: Kí lorúkọ yín o?
5: Orúkọ mi ni Pamílẹ́rìn láti Amúlòkun.
0: Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sá.
0: Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
5: Ẹ̀rí mi ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ mi dàkókò yìí tí ò ti jẹun kú tí ò jẹ ń dọ̀. Mo dúpẹ́ ọpẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run.
0: Àbáyín dúpẹ́. Àbáyín dúpẹ́. Iná ẹ̀kọ́ ni ọpẹ́ sọ́lọ́run.

0: fún mi. Ìgbà tí mo bá
1: ti wà ní ilẹ̀ lọ́mú, eru pa ilẹ̀.
0: Ẹ̀kọ́ lè yin ọmọgò bàbá mi mọ́.
1: Torí pé yin Ọlọ́run lórúkọ Jésù, ẹ máa rá àánú gbà. Lọ́sẹ̀ ẹni tẹ́ ẹ mọ̀ rí yóò ṣe yín lóore. Bẹ́ẹ̀ ni yóò rí. God bless you.

0: là kọjá ìpọ̀ fáwọn àwọn ṣáà ńlá kọjá. Wọ́n lọ wá di ọjọ́ kan wá lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run.
1: Torí pé agbára lé agbára àti ilé àṣìṣà lọ̀rọ̀ Ọlọ́run.
0: Wọ́n nígbà táwọn sọ́dọ̀ pásítọ̀ àwọn.
2: Ìgbà mi, adarí àwa ọmọ rẹ̀.
0: Wọ́n láwọn ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé àwọn àwọn ṣàlàyé fún ìránṣẹ́ Ọlọ́run yìí. Wọ́n ní lẹ́yìn tí pásítọ̀ gbàdúrà fáwọn. Bí pásítọ̀ wá bèrè pé ìyá àwọn ń kọ́ pé ṣé ìyá àwọn ṣì wà láyé. Wọ́n láwọn adá pásítọ̀ lóhun pé ìyá àwọn wà pé ìyá

káwọn lọ sọ́dọ̀ ìyá àwọn káwọn lọ bèèrè káwọn lọ ṣe ìwádìí lọ́dọ̀ ìyá àwọn. Bóyá nígbà táwọn wà ní kékeré ni òbí ẹnìkan ti fà wọ́n gégùn. Àbí tẹ́nìkan ti sọ ọ̀rọ̀ òdì kan sínú ayé àwọn. Wọ́n ní ọjọ́ kẹta làwọn gbéra láti Ìbàdàn bíi làwọn kọjá lọ sílùú Èkìtì.

0: aforo kan.
1: Wọ́n nígbà táwọn ṣàlàyé fún ìyá wọn. Wọ́n ní ìyá wọn ní kò sẹ́nì kankan tó sọ̀rọ̀ òdì sí ẹ̀.
0: Wọ́n máa ti sọ gbàgbọ́ di business o.
1: Nígbà èmi kan tí mo jẹ́ ìyá rẹ̀ mi sọ̀rọ̀ òdì sí orí mi ò ṣe pè fún orí.
0: Wọ́n wá ń la gbogbo kí gbogbo ènìyàn wá. Kẹwọ́ wo ṣe.
1: Wọ́n láwọn sọ pé kí ìyá wọn ronú sí i dáadáa.
0: Yanu. Àwọn kan wá ń yọ gálágálá wọn lọ.
1: Wọ́n ní ìyá wọn wá ronú títí.
0: Wọ́n ń lọ sọ̀gbọ́.
1: Wọ́n ní ìyá wa ní àbíṣọ́ wa lè jẹ́ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nídìí kànga nígbà táwọn wà nínú oyún rẹ̀.

0: wọ́n nígbà táwọn dọ́dọ̀ pásítọ̀ táwọn ṣàlàyé fún wọn.
1: Àwọn tó ń forí balẹ̀ fún yẹn yóò mọ tí wọ́n gbé sábẹ́.
0: Wọ́n ní pásítọ̀ wá sọ pé ẹni tó sọ̀rọ̀ òdì yẹn.
1: Àwọn mírèkù tó rí.
0: Wípé kì í ṣe èèyàn lásán.
1: Yóò rò pé mírèkù yẹn lè lọ láéláé bí. Àbọ̀rọ̀ bójú tójú ẹ lọ.
0: Wípé ọ̀rọ̀ òdì tó sọ ń gbà yẹn ló lẹ̀ mọ́ ayé àwọn àti ìyá àwọn látìgbà náà.
1: Ọ̀nà tó padà fọ́lé mi, ó ti rí yẹn rí. Kí ni ìṣòro rẹ o nígbàgbọ́ kó o tó máa sáré kiri.
0: Wọ́n ní pásítọ̀ wá sọ àwọn sínú àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àdúrà.
1: Alóore fẹ́ máa sọ̀rọ̀ gbogbo etí máa
2: sọ̀rọ̀.
1: Orí mi mọ́ mọ́ jẹ́ o ẹ̀dá mi.
0: Wọ́n ní pásítọ̀ wá ní káwọn máa gbàdúrà pé gbogbo ọ̀rọ̀ òdì tá a sọ.

0: ẹni tó ń jẹ́ ọ̀rọ̀ àti iyì ọ̀rọ̀ ìṣẹ̀dá kó gbé ọ̀rọ̀ náà mi.
1: Orí mi mọ́ mọ́ jẹ́ ń padà síbi òrìṣà lé.
0: Wọ́n náà wá gbàdúrà àti àwẹ̀ fún ọjọ́ mẹ́ta táwọn ń ké pe Ọlọ́run pé gbogbo ọ̀rọ̀ òdì tó dá ayé àwọn dúró. Ṣígbé ọ̀rọ̀ ìṣẹ̀dá tí ń ṣe Ọlọ́run kọ́lóko Ọlọ́run kó gbé ọ̀rọ̀ yìí mí. Wọ́n ní lẹ́yìn àwẹ̀ àdúrà ọlọ́jọ́ mẹ́ta yìí.

wọ́n ní ọlọ́run gba àwọn pátápátá lọ́wọ́ ogun àìmọ̀dí. Abẹ́ ẹ̀rí nǹkan báyìí, wọ́n ti sọ̀rọ̀ òdì sí láti inú oyún. Ọ̀rọ̀ òdì yẹn dẹ̀ jẹ jáde títí tó fi dàgbà lágbà. Ẹnìkan náà ń gbọ́hùn mi láàárọ̀ yìí. Bí ìmọ̀ ọ̀rọ̀ òdì tá a ti sọ sáyé rẹ tó dá ayé rẹ dúró. Èmi kéde mo kéde rẹ̀ sáyé rẹ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ìṣẹ̀dá tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run gbé ọ̀rọ̀ náà mi láàárọ̀ yìí. Ọ̀rọ̀ òdì la sọ sí ayé ẹlòmíì tó dẹ̀ ti ilẹ̀kùn mọ́. A ní ọ̀rọ̀ Ọlọ́run wípé ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. A ní nípa ọ̀rọ̀ ìlà dáhùn gbogbo. Mo kéde ẹ̀ sínú ayé ìwọ tá a fi ọ̀rọ̀ dá dúró yìí. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, ọ̀rọ̀ ìṣẹ̀dá ó gbé ọ̀rọ̀ náà mi láàárọ̀ yìí. Lọ́wọ́ ọ̀rọ̀ tá a fi dá ayé rẹ dúró lórúkọ Jésù, ó yá gba ìtúsílẹ̀ rẹ láàárọ̀ yìí. Lọ́wọ́ ọ̀rọ̀ òdì tá a fi ti ilé ọmọ rẹ lórúkọ Jésù, gba ìtúsílẹ̀ rẹ láàárọ̀ yìí. Lórí ọ̀rọ̀ òdì tá a fi tilẹ̀kùn ṣeré mọ́ lórúkọ Jésù Kristi, gba ìtúsílẹ̀ rẹ láàárọ̀ yìí. Tọ́lọ́run bá lè tú arábìnrin ìsílẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ òdì tó dá ayé rẹ dúró. Mo gba Ọlọ́run gbọ́ pé láàárọ̀ yìí, lọ́wọ́ ọ̀rọ̀ òdì tó dá ayé tiẹ dúró, lọ́wọ́ ọ̀rọ̀ òdì tó dá àyànmọ́ rẹ dúró, lọ́wọ́ ọ̀rọ̀ òdì tó dá ìgbéyàwó rẹ dúró, lórúkọ Jésù Kristi, ó yá gba ìtúsílẹ̀ láàárọ̀ yìí.

0: àkọ́kọ́ ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ní west radio 89.3 fm.
1: lópera wọn lẹ́ni àmì òróró tó ṣe pẹ́ ní.
0: eléyìí tí a kalẹ̀ sí aláàmì abẹ ní olúyọlé estate nílùú ìbàdàn bí.
1: àmì ògógóró ni wọn. eventually wàá wọ́n rí wípé kò sẹ́.

0: àlejò mi láàárọ̀ yìí, mo fẹ́ celebrate wọn láàárọ̀ yìí ni. Mo rí pé ẹ fẹ́ tẹ́ pẹpẹ yìí kan fún Ọlọ́run lónìí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Tẹ́ pé àkọlé ẹ ní Unstoppable Faith.
1: Ìgbàgbọ́ tí ò ṣe dádúró.
0: Ìgbàgbọ́ tí ò ṣe dádúró. Kí ló bí pẹpẹ yìí ṣe ti ń ṣe? Ṣé alákọ̀ọ́kọ́ lílé àbẹ́ ti ń ṣe tẹ́lẹ̀?
1: Ẹlẹ́ẹ̀kejì mi ni. Bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì mi rèé.
0: Ìgbà wo lẹ ṣe alákọ̀ọ́kọ́ ẹ?
1: Alákọ̀ọ́kọ́ ó jáde ní ọdún tó kọjá ní November.
0: Ẹ ṣe.
1: Mo ṣe alákọ̀ọ́kọ́. So, ẹlẹ́ẹ̀kejì lélẹ̀.

0: mo wa pelu iroyin ayo mo wa pelu iroyin itunu si enikan to ngba mi si gbogbo ebi to ngba mi pe kori re soke alare tori
1: ayọ̀nbọ̀ lówùúrọ̀ bí ẹkún bá pẹ́ di alẹ́ kan.
0: Ọlọ́run sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé a yọ máa bọ̀ lówùúrọ̀.
1: Mo rí pé Unstoppable Faith máa wáyé lónìí àti tẹpẹpẹ yìí fún Ọlọ́run ní ọ̀dà pé fẹ́lẹ́ lẹ́m̀bàdàn bí ilẹ̀ ti fẹ́ ṣe ní ṣọ́ọ̀ṣì wo nìyẹn.
2: Ìjọ Power of Mercy Apostolic Church, ìjọ tí mo ti ṣẹ̀wá nìyẹn kọ̀ọ̀kan.
1: Ẹ ti ṣe akọrin
2: mo ti bi akọrin yìí.

0: a ní bẹ́ ṣe ń jáde lọ nínú ọ̀sẹ̀ tuntun lórúkọ Jésù ẹ lọ pàdé olóore. Ẹni tọ́lọ́run rán láti nu omi jẹ yín yẹn lò lórúkọ Jésù ẹ lọ pàdé ẹ lọ́sẹ̀ yìí. A ní àwọn ohun retí òmùnú yín dùn lórúkọ Jésù lọ́sẹ̀ yìí Ọlọ́run yóò ṣe fún yín. Àwọn ayọ̀ tí ó mú kẹ́ ẹ gbàgbé ìbànújẹ́ yẹn lórúkọ Jésù ayọ̀ lẹ̀ fún yín lọ́sẹ̀ yìí.
1: Ayọ̀ rẹ ń bọ́ lówùúrọ̀, ìgbàlẹ̀ rẹ ti kọjá, òwúrọ̀ ẹ ti dé.
2: Títí dalẹ̀.
1: Ṣùgbọ́n ayọ̀ pọ̀ lówùúrọ̀.
0: Lọ́sẹ̀ tí dùn ẹ máa rí owó agbára Ọlọ́run, àbọ̀ Ọlọ́run dẹ̀ máa dájú lórí yín àtẹ̀bí yín. Ẹ má gbàgbé pé mi àti yánjọ láǹfààní láti pàdé láàárọ̀ kùtùtù ọ̀la ní aago márùn-ún lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.
1: Welcome to your morning season. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀.
0: Níbi tá a ti máa ń fi ọ̀sẹ̀ wa ọjọ́ wa lé Ọlọ́run lọ́wọ́.
1: Mọ́mí.
0: Tá a ti máa ń pàṣẹ fún ọjọ́ wa àwọn tá a fẹ́ kí Ọlọ́run kó ṣe nínú ìrìn àjò ọjọ́ titun àti ọ̀sẹ̀ titun ẹ̀.
1: Káàárọ̀.
0: Ẹ má gbàgbé kájọ pàdé ńbẹ̀.
1: Wà lọ́sàn-án Lamẹ́ríkà, o lè wà ní alẹ́ ní Australia. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ pé.
0: Mo dúpẹ́ lọ́wọ́ studio manager tájọ iṣẹ́ ní àárọ̀ yìí. Àwọn náà ni engineer Stephen Gay àti Mr. Daniel. Ẹ ṣe.
1: Òwúrọ̀ rẹ ti dé. Òwúrọ̀ rẹ ti dé. Òwúrọ̀ rẹ ti dé.
0: Orúkọ tèmi kò yí padà Sunday Afọlábí tó gbé mọ̀ sí Oza. Mo fi ilé ìfẹ́ Olúwa àti àlàáfíà Olódùmarè lọ.
1: Òwúrọ̀ rẹ, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀.
0: Ẹ má gbàgbé nínú ìlàkọjá, ẹ nílò Jésù nínú ayé yín. O ní alágbára lórí ohun gbogbo, kò sí ohun tí kò lè ṣe.
1: Ìgbà ayọ̀ rẹ dé.
0: Títí ọjọ́ mẹ́jọ, ó dàbọ̀.
1: Ẹ káàárọ̀. Òwúrọ̀ rẹ ti dé. Ìgbà ayọ̀ rẹ ti dé. Ayọ̀ rẹ ti dé. Yes.
3: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM. Kànga agbẹ́magbẹ́.
4: The time is 9 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. The time is 9 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Gerege lagumesan lolu lati ikanni kanga agbemagbe 89.3 FM.
6: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

mokini e kasan e de ku simi oni iroyin agbaye la mo wa fun yin lati ikani West Radio 89.3 FM ikani kanga gbomagbe to kun fun omi ogbon imo ati oye ti a kale si opopona Lavi Avenue Oluyole Estate Ibadan temi tope Olawole ni oniroyin yin saju egbo awon koko le to wa ninu iroyin na Are Tinubu jeje lati wa kundekun kudekude eto abo ni apa ariwa orilede yi ijoba papo orilede wa Nigeria taku oro afikun owo ina ile DR Congo se akole ogoro awon eniyan le to ni arun Ebola to pe fun itojo alase ile UK se ileri lati dabobo awon kan to je ti ife awon omo ile Gese ninu iroyin ere idaraya Anthony Joshua fi ya je Christian Prager ninu ija ajakade iroyin na re lekun rere Are Bola Tinubu ti salaye oro wipe eto abo le to je ku to ku de ka to to nkoju orilede Nigeria ni pataki jilo ni apa ariwa orilede ye ni yo di nkan igbagbe ti opin o de ba laipe pelu alaye lori awon igbese le ti isejoba re ti nge lati dekun iwo daran jaki jado orilede ye Are lo so eleyi ni ana ni kaduna lasiko ipade apero eleketa to je ti olobe general Azan Usman Kastina nibe ini eni to soju fun are nibi eto on to tu je oludamoran pataki lori oro eto royin ati awon oro mi to fe ara pe iyen Ibrahim Mansari nibe lo ti benu are soro ti are si ti gboriyin fun olobe General Azan Usman Kastina, nibi ti are ti sapejuwe re, ege bi eni to ni mi rele, ati eni to je olooto ti orilede re. Bakan na lo se fidimule re wipe, isejoba re ti fi ara je, lati dabobo orilede ye, ni pataki jilo, awon to je akoni, le eto ti ku, ati le eto si wa laye. Ibe ni are to ti salaye awon eto, le eto ti lo lowo, latowo isejoba re, lati mu igbelaruge deba eto eko ise akanse eto irina ati awon kan to je ti amusagbara jake jado orilede ye ijoba papo orilede wa Nigeria ti tako esi oro wipe won gbero lati mu afikun deba owo ina monamona ipe iro patapata to jina sooto ni iroyin na ninu atejade le to wa ni oju opo x ni ana eni ti se oludamoran pataki fun are lori oro ina monamona ni office igbakeji are iyen Sadiq Wanka nibe en lo ti salaye oro lori eleyi pelu wipe awon owo iranwo ndi season lori awon onibara kokan o tu soro lori ipa eto iranwo ina awon onibara labe ofin ina monamona todun 2023 eleyi ti gbogbo edekun fun akun yawo ijoba papo orilede yi ti se ifilole igbimo lati gbe igbese lori eto owo ori VAT todun 2026 ere bi ara kitiyan lati ri pe ofin owo ori tutun orilede yi rese wale daada igbimo ini eni ti se minister veto isuna to je minister ti n bojuto oro aje lorilede yi iyin un Taiwo Oyedele gbe kale nu atejade to jade ni ana lati owo alakoso veto iroyin fun ile ise to ri si eto oro aje ohun iyen Efe Ofuakore nibe ini o ti salaye ekunrere oro lori awon kan to waye ati idi ti igbimo to fi se pataki ni eleyi ti Oyedele da ti pase fun awon igbimo na lati se ise won ni ibamu pelu ofin
àwọn òṣìṣẹ́ elétò ìlera ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn iná ń tú jáde ní kẹ̀tíkẹ̀tí láti gba ìtọ́jú lórí àwọn àrùn aṣekúpani léyìí tó ṣẹyọ ní ẹkùn Ituri ní DR Congo ní ibùdó tí níbi tí ìtọ́jú àrùn Ebola tó ti ń wáyé eléyìí tó jẹ́ kí ìtọ́jú wọn kó tún rọrùn sí i. Ẹni tí ṣe igbákejì alámòjútó iléeṣẹ́ ètò ìlera ní ibùdó tó rí sí ìtọ́jú àrùn Ebola ní Bòníà ìyẹn dókítà Jóòbù Kabagambe Timbasima ibẹ̀ ló ti ṣàlàyé àwọn ìgbésẹ̀ tó ti ń di gbígbé ìsífilédè óyè àwọn tó ti bá àwọn àrùn náà rìn. Ẹni tí ṣe aláṣẹ ilẹ̀ United Kingdom Andy Burnham ti ṣàlàyé wípé òun kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti gbéná wojú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ìyẹn Donald Trump lé tó bá jẹ́ wípé òun ní ìgbésẹ̀ tó tọ́ láti dáàbòbò ìfẹ́ àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì. Ó sọ eléyìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan pẹ̀lú ìhà tó kọ sí ìjà létí ààrẹ òun bẹ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ Iran. Ìsí ìṣí ènìyàn tó tó ẹgbẹ̀rún lọ́nà 45 míì iná ti kó kúrò ní àwọn ìlú mẹ́fà nílẹ̀ Faransé. Gẹ́gẹ́ bí iná ọmọ ìlara ti ṣe bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní orílẹ̀-èdè náà. Eléyìí tó wáyé ní kòpẹ́kòpẹ́ ni ló ṣẹlẹ̀ ní gúúsù Bordeaux ní ẹkùn Gironde níbi tí eléyìí ilẹ̀ France àti Spain ti kó àwọn ènìyàn lé tó lé ní 300,000 kúrò ní agbègbè náà nígbà tí iná tó ń jó ní Spain sì ń tẹ̀síwájú pẹ̀lú kíkó àwọn ènìyàn kúrò ní àwọn agbègbè bíi Madrid àti Avila. Nínú ìròyìn eré ìdárayá Anthony Joshua ló ti jáwé olúborí lọ́wọ́ Christian Prenga nínú ìdíje ìjàkadì tó wáyé. Joshua ni ló kọ́kọ́ fojú winá ọ̀pọ̀lọpọ̀ ukúùkù lọ́wọ́ Prenga kó tó di pé èṣùrú pàdé ọ̀rẹ́dà fún ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì náà lẹ́ẹ̀mejì. Èyí ń dòpin ìròyìn àgbáyé wa fútọ̀sán tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ wá fún yín pé ààrẹ Bọ́lá Tinubu ti ṣàlàyé wípé ètò ààbò tó kù díẹ̀ káàtó tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní apá àríwá orílẹ̀-èdè yìí yóò padà wá sópin láìpẹ́. Àmọ́ wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti tako èsì ọ̀rọ̀ wípé wọ́n ń gbèrò láti mú àfikún dé bá owó iná mọ̀nàmọ́ná ìpè irọ́ pátápátá tó jìnà sóòótọ́ ni ìròyìn náà. Àmúwá fún yín pé àwọn òṣìṣẹ́ elétò ìlera ti ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń jáde lóní kẹ̀tíkẹ̀tí láti gba ìtọ́jú lórí àrùn aṣekúpani tó ṣẹyọ ní ẹkùn Ituri ní ilẹ̀ DR Congo ní ibùdó ìtọ́jú àrùn Ebola eléyìí tó mú ìtọ́jú rọrùn fún wọn. Àwọn wá fún yín pé ẹni tí ṣe aláṣẹ ilẹ̀ United Kingdom Andy Burnham ti ṣàlàyé wípé òun kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti gbéná wojú ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ìyẹn Donald Trump tó bá jẹ́ pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó tọ́ láti dáàbòbò ìfẹ́ àwọn ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì. Nínú ìròyìn eré ìdárayá láti mẹ́nuba wípé Anthony Joshua ló ti jáwé olúborí lọ́wọ́ Christian Prenga nínú ìdíje ìjàkadì tó wáyé ní àárín àwọn méjèèjì. Kẹ́mi Sola Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ tún lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa
lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000 091-6893-2000 Tèmi tọ́pẹ́ ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yí pé lábala lábala le ètò yé abala àkọ́kọ́ òun náà ni abala tani ọlọ́pẹ́. Abala tani ọlọ́pẹ́ òun náà ni abala àkọ́kọ́ lórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala yìí láti mọ àwọn ọlọ́pẹ́ àwọn tó mọ rírì orí Ọlọ́run yálà lórí ọjọ́ ìbí ni ẹ̀yin tó jẹ́ wípé ẹ ṣe ọjọ́ ìbí nínú oṣù tá a lò tán yìí. Àbí nínú oṣù tá a ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Bóyá màmá ni àbí bàbá. Ẹ nílò láti yan Ọlọ́run nítorí pé ó ní nípa àníyàn a ò lè fi ọjọ́ kan kun ọdún wa. Yálà yín náà lórí ìgbéyàwó yín ni wedding anniversary náà ni ẹ̀yin náà ti ń pé ọdún méjì ọdún mẹ́ta ọdún márùn-ún ọdún mẹ́wàá lórí òkè ìpẹ́. Ẹ dẹ̀ jọjọ ń gbé papọ̀ láyọ̀ àti àlàáfíà ẹ̀ mọ̀ pé ó tó fún ọpẹ́. Bóyá church anniversary náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ yín náà jọ mọ́ ọpẹ́ tó jẹ́ pé ọ̀rọ̀ yín já sí ọpẹ́. Òun náà ni abala tani ọlọ́pẹ́ wà fún. Ẹ̀yin náà tó jẹ́ pé ẹ fẹ́ gbé gba ọpẹ́ lórí iṣẹ́ yín òwò yín ohun tẹ̀ ń ṣe. Àǹfààní náà wà fún yín láti gbóhun tẹ́ ń tà wá sí abala yìí kọ̀rọ̀ yín ọ̀rọ̀ iṣẹ́ yín òwò yín kò jẹ́kíni kò já sí ọpẹ́. Àti ẹ̀yin náà tó yẹ pé lóhùn kan sí ìkejì láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin tó yẹ pé Ọlọ́run bùkún ẹ̀yin náà ohun tẹ́ ẹ ní láti fi dúpẹ́ ẹ lè fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní abala yìí. Abala ìkejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ. Abala ọ̀rọ̀ àṣẹ òun náà ni abala ìkejì lórí ètò yìí èyí tí a ti ń gbà àlejò àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run pàápàá èyí tí ọ̀rọ̀ àṣẹ tó ti ń jáde fún gbogbo ayé èyí tó jẹ́ pé wọ́n gbàgbọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ kan ṣiṣẹ́ lòdì lórí ayé wọn ọ̀rọ̀ àṣẹ jáde láti ṣe kíni láti tún ṣe. Abala yìí náà wà fún àwọn ikọ̀ àti ìrújú Ọlọ́run láti fi sọ̀rọ̀ Ọlọ́run sínú ayé onípòjípò láti bá àwọn èèyàn sọ̀rọ̀ bóyá ìṣẹ́jú mẹ́wàá ni ìṣẹ́jú márùndínlógún ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn náà fẹ́ lò. Ẹ̀yin bàbá nínú Olúwa ẹ̀yin màmá nínú Olúwa orí ọ̀fẹ́ yẹn náà wà fún yín àbí ẹ̀yin tẹ fẹ́ ṣun nígbọ̀wọ́ bàbá nínú Olúwa màmá nínú Olúwa àbí ẹ̀yin náà ń ṣe ìsọjí ìta gbangba ni àbí tinú ilé ìjọsìn àbí ìṣọ́wòrò ni ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ fẹ́ polówó rẹ̀ ẹgbẹ́ wá sí abala yìí láti wípé kábàáyín polongo rẹ̀ fún ayé gbọ́ kí àwọn náà wá jórí ọ̀fẹ́ Kristi. Àbí ẹ̀yin náà wá wò pé báwo lẹ ṣe rìn ẹ kàn sí ìkànnì wa West Radio 893 FM èyí tó kalẹ̀ sí pópónà aláàfin Olúyọ̀lẹ̀ City ní ìlú Ìbàdàn ẹka ìpolówó ọjà wa ẹ kàn sí wọn bẹ́ẹ̀ ní orí ètò èmi lọ́lọ́pẹ́ òun náà lẹ̀ ń lọ ẹ rí ọ̀gá wa Mr. Gbenga Ọwọ́ajé òun náà ni ẹ rí wọn bẹ́ẹ̀. Bóyá ẹ̀yin náà wà wò pé bóyá àyẹ̀yẹ́ dí díẹ̀ láti wá ẹ̀yin náà lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi lẹ́yìn ètò kì í ṣe lórí ètò lẹ́yìn ètò ẹ ní kí n kàn sí yín 08038072357 08038072357 òun náà ni WhatsApp nọmba mi ẹ ṣe kíni jẹ́ ká jọ sọ̀rọ̀ káfi tiwa káfi gbé tìyín lárugẹ bóyá ẹja kan lo àgbà mi ètò.

0: Ebo shori mi mo wa. Oni eje ka fi ope wa si iwaju re. Ki a si fi orin mimo ho iho ayo si odo re. Shemane ni. Saba wo wo. Ani eja je ka korin si Oluwa. Shubon. In koko ma wa. Gege bi a omo Israeli. Olorun so yi pe ni ile ti won ti yin mi ni ile to je yi pe ibi ti emi fe lati pe kon yin mi nitori pe won o le sin mi won o le yin mi ni ile ajeje iyen ni wi pe ko si bi awon omo Israeli won se le yin Olorun ko se itewo gba ni ile Egypt Olorun lo si so pe mi yo mu won lo si ile Kenani. E wo agbara kaka to fi gba won. Eni o ti n lojo abi? O da. Emi tayo ade o ni na wa nbe. Kin to koja sodo yin nile. E je kin gbo nkan kan na lenu na. Ko na wo. Orin mimo wa ohun elo mimo wa abi gbogbo orin sha lo nje itewo gba lowo olorun ni olorun tewo gba gege bi onje to de nje ni gbogbo igba
1: atoku orin mimo wa sugbon gbogbo orin ko lo je orin mimo Orin to ba ma orin to je orin mimo o gudo je orin to ti inu imi si Olorun wa ti eniyan gba nipasẹ imi si Olorun alaye to di pe en to ma gba orin lati pasẹ imi si Olorun alaye o gudo je en to je pe o ni owo mimo ati aya funfun orin to ba jade lati inu aya funfun
0: Gẹ́gẹ́ bó ṣe sọ yí pé ta ni ó gorí òkè Olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́
1: àti àyà funfun. Ṣùgbọ́n ẹlòmíràn tún wà tó tún jẹ́ àwọn mìíràn tún wà tó jẹ́ pé orin wọn orin tó ní ìmísí ni. Ṣùgbọ́n tó jẹ́ pé àwọn gan fúnra wọn ohun èlò àyálò lásán ni wọ́n jẹ́. Torí pé ìwé mọ́ sọ yí pé oríṣiríṣi ohun èlò ìwádìí ní Olúwa ó ní àwọn kan sí ọlá àwọn kan sí àìlọ ọlá. Ṣé rí àwọn tó bá jẹ́ pé ohun èlò àyálò lásán ni wọ́n jẹ́ àwọn yẹn ni ohun èlò sí àìlọ́lá ṣùgbọ́n àwọn tó jẹ́ pé wọ́n gba orin mímọ́ yẹn nípasẹ̀ ìmí sí Ọlọ́run àlàyé àwọn yẹn ni ohun èlò sí ọlá tábá sì lo ohun èlò tó ju ohun èlò sí ọlá tó kí là á ṣe à ń pamọ́ ni ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ohun èlò sí àìlọ́lá ni wọ́n lẹ́yìn ìgbà tábá sì lọ tó kí là á ṣe à á dà wọ́n nù
0: à pa wọ́n tì ọ̀rọ̀ ìjìnlẹ̀ ó jáde ńbẹ. Nítorí pé ó ní nípa èso wọn láàfin mọ̀ wọ́n èmi ò dúró gẹ́gẹ́ bí onídàájọ́ ṣùgbọ́n èmi ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀.

0: nítorí pé lé gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ó wí à ní oúnjẹ olúwa la gbédè oúnjẹ olúwa la wá fi fún un ṣùgbọ́n ṣé gbogbo oúnjẹ ò náà lọ́lọ́run oúnjẹ ìjẹ́ àmọ̀nà láti fún ara wa gẹ́gẹ́ bó èlò mímọ́ nítorí pé ohun èlò mímọ́ òun náà ló jẹ́ pé yóò gbé oúnjẹ mímọ́ fún ẹni mímọ́ kódà ẹjẹ́ ń ṣe ibi eléyìí 0910 ọlọ́run ló lọ pẹ́ èmi lọ lọ́pẹ́ láti fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ yẹ ṣé ẹ̀yìn náà ṣẹ́yìn náà lọ lọ́pẹ́ jẹ́ mo rí ọlọ́run ìjẹ́ ṣetán láti gbé orin mímọ́ ìjẹ́ ohun èlò mímọ́ lẹ́yìn náà láti fo orin mímọ́ fún ọba òkè ẹni tó mo rè ó náà ló lè dúpẹ́ oore ẹ̀lò ta ló lọ́pẹ́ yìí o
1: ẹ̀lò sà
0: ẹ̀lò mà
1: ẹ kọ́ ẹ̀lẹ́ sà
0: ẹ kúrò lẹ́ mà
1: adéṣínà olúwa ṣeun
0: màmá ẹ káàbọ̀ ẹ̀yin lọ lọ́pẹ́ àbí kí ni èrè tí ọpẹ yín
1: nípa ọ̀rọ̀ tí ẹ sọ ni mo fẹ́ sọ̀rọ̀ lè lórí tẹ́lẹ̀ ni tó bá ń kọrin tọ́lọ́run ó gbọ́dọ̀ jẹ́ mímọ́ ó gbọ́dọ̀ máa tọwọ́ bọ ẹsẹ̀ tí ẹ máa ń kọrin tọ́lọ́run tó tún dá ẹsẹ̀ ó ń kọrin orin yẹn ò lè jẹ́ tẹ́wọ́gbà ọlọ́run ò ń gbà yín ń gbọ́dọ̀ tó bá máa ń yin ọlọ́run káṣe nínú ọkọ̀ ó ní ká jẹ́ pípé bí bàbá wa tí mẹ́nà ọ̀run ṣe jẹ́ pípé tó èyí ò kọ́ lé máa kọ́ ní kọ́lọ́run kó máa kọ́ ní kó tó lọ máa dẹ́sẹ̀ orin ò ní jẹ́ tọwọ́gbà ọlọ́run ò ní tẹ́wọ́gbà kí á jẹ́ ká ní ọwọ́ mímọ́ àti àyà funfun.
0: ẹ ṣe fún bíi tí ẹpẹ tí mo jáde ẹyin náà fọ ọpẹ yín fún ọlọ́run ọpẹ mímọ́
1: mo dúpẹ́ lọ́wọ́
0: ọlọ́run
1: ó ṣe dá wa sí láti january ọ̀pọ̀lọpọ̀ lájọbẹ̀lẹ́ january tí wọ́n bá wa dé bí ta wà
0: yìí
1: mo fi yọ wọ́n o mo fi gbórúkọ ọlọ́run ga ni mo rí ọ̀fẹ́ àti àánú tèmi àtẹ̀bí mi ni
0: jẹ́pẹ́ mi ni. Olùwàṣẹ́un ọpẹ́ yín kò ṣe ìtẹ́wọ́gbà ẹ máa bá wa bọ̀ lórí ètò èmi lọ́lọ́pẹ́ lẹ́tọ̀.
2: Jehovah is the King of Kings.
0: Hallelujah. Apẹ́lá ta ni ọlọ́pẹ́ náà láwà yìí. Ǹjẹ́ ṣé ọpẹ́ mímọ́ wà? Ṣé àwọn ohun èlò mímọ́ wà? Àbí gbogbo ọpẹ́ náà la nílò láti gbé ka wájú Ọlọ́run kí Ọlọ́run kó dẹ̀ máa jẹ́?
2: Jehovah is the King of Kings.
0: Báwo la ṣe lè yára wa sí mímọ́ gẹ́gẹ́ bó èlò mímọ́?
2: Messiah is the Lord of all.
0: Ó ń lo àkókò yìí láti kí àwọn ọlọ́jọ́ ìbí nínú oṣù tá a wà yìí.

bẹ́ẹ̀nà ni gbogbo ẹ̀yẹ tó jẹ́ pé lè ṣaláì gbọ́ ètò nínú ìgbéyàwó àgbà dánìẹ̀lì àwọn náà ọlọ́jọ́ ìbí nínú oṣù tá a wà yìí náà ni wọ́n ní ìkànnì tá a wà yìí. Bákan náà Allen Akeju

0: gbogbo eyan lojo ibi lenu osu ta wa yi mo ran ti omo mi kan na
1: mo wa ju pare baba
0: fe
1: bi mo lo wa leyin mi bi mo fi sope arugo ojo
0: omo osu na ni
1: mo wa ju pare
0: happy day long life and prosperity
1: bi mo lo wa
0: le gbogbo eyan lojo ibi lenu osu ta wa yi
1: baba
0: ope yin yo je ope mimo o yin yin yo si se itewogba lowo ba oke itoku ojo aye yin lori oke ipe e ba lori ofe te gbo mi se de lori ofe lati sami e ni lo ojo aye yin toku ninu ibanuje ayo kun ayo on rere kun rere ona ni o ma ba yin ojo aye yin koko yi o si fi sere rara abalata ni olope na leleyi koko yen ti pe ope eyin wa ko se itewogba o je mimo ṣùgbọ́n ẹjẹ́ ká máa rántí wípé ọpẹ́ mímọ́ là ń fi fún ọba òkè ní ṣí àwa ṣayára wa gẹ́gẹ́ bí ohun èlò mímọ́ ká tó lè fi ọpẹ́ mímọ́ fún ọlọ́run nítorí pé ọpẹ́ mímọ́ ló ń ṣe ìtẹ́wọ́gbà ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ wípé ohun tí ò lè ṣe fún ara rẹ̀ òun náà ní ìyìn òun náà ló ṣe sọ yí pé bí ẹ bá sọ pé káwọn wọ̀nyí ó panumọ́ èmi yóò gbé òkúta ilẹ̀ dìde láti ṣe kíni láti yìn mí ṣùgbọ́n èmi àti ìwọ a ní fi òkúta ilẹ̀ a ní fi rọ́pò wá.

0: ṣoṣo.
1: Ohun tó jẹ́ wípé wọ́n fi ọ̀rọ̀ bàjẹ́ ń jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ kan ṣoṣo òun náà ló lè túṣe. Nítorí pé láti àtìtì kan ṣe ní ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ láti fi dá ayé. Níwọ̀n ìgbà tí ayé wà níjòjú, tí òkùnkùn sì bolẹ̀. Ọ̀rọ̀ òun náà ló jẹ́ pé ó ṣe ìpínyà. Láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀, ọ̀rọ̀ náà ló sì pe ìmọ́lẹ̀ jáde. Tí ẹni tó ní ọ̀rọ̀ tó fi sọ yí pé ìmọ́lẹ̀ sì dára ju òkùnkùn lọ.
0: Ọ̀rọ̀ láṣẹ dáfi dáyé àtọ̀run. Ohun
1: gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ àṣẹ.
0: Bayé àtọ̀run bá ìpadà.
1: Àwọn náà ní abala ìwà fún.
0: Ọ̀rọ̀ lọ́lọ́run yóò wà títí láì.
1: Mo fẹ́ ká lo àkókò.
0: Torí ọ̀rọ̀
1: tó jẹ́ pé a máa ń lò fún abala ọ̀rọ̀ àṣẹ ní títí ọ̀sán yìí. Gẹ́gẹ́ bí ìpèníjà ìrẹ́pẹ̀ ń pè mí níjà wípé a ti ń fi aba àkókò abala yìí àti fi ń ṣe kíni àti fi ń ṣe nǹkan mìíràn. Màá wá fi fún yín ní títí ọ̀sán yìí. Màá fún èèyàn méjì láǹfààní láti pè wọlé nítorí pé àkókò yẹn náà tún ti ń kò bẹ́lẹ̀ ń já.
0: Àtúnṣe pátápátá.
1: Gbogbo ẹyin tẹ wà lójú òpó, gbogbo yín náà ni mo kí. Lórúkọ Jésù, gbogbo ohun tẹ́ ń bẹ Ọlọ́run fún, ọ̀run ṣí fún yín.
0: Ọ̀rọ̀ lágbára ẹ wá wo di ọ̀rọ̀ ayé.
1: 0916-893-1000. 0916-893-1000 tàbí

0: tó ń bẹ ní.
1: Gbọ́ ìwọ kan tó ń gbọ́ mi yìí.
0: Fún ọkọ̀ tó jọmọ Ọlọ́run tó mọ̀rọ̀ ìṣẹ̀dá.
1: Mo pe ìṣẹ̀dá rẹ jáde nínú àtìmọ́lé òkùnkùn èyí tó yẹ pé a gbéjú ọ̀ sí lórúkọ Jésù ó yá jáde.
0: Tó dá ayé tó dóhun gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tó nípa.
1: Ìgbà àti àkókò tí ènìyàn dá fún ayé rẹ tán dẹ̀ rí wípé ó wá sí ìmúṣẹ láti modi yí ayé rẹ ká lórúkọ Jésù ó di náà agbára àti àṣẹ tó wódi Jericho mo ni ó wo òdi náà.
0: Èyí tí a ti kọ wí.
1: Gbọ́ o gbogbo ohun tó jẹ́ pé a sọ di òkú tí ènìyàn sọ di òkú tí agbára ènìyàn sọ di òkú lórí ayé rẹ agbára àjínde mo ni ó jí dìde.
0: Kò sóhun ìjà kan tí a ṣe sí.
1: Gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ tí wọ́n ti wà wípé kò ṣeé ṣe nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé pẹ̀lú Olúwa ohun gbogbo ni ṣíṣe láti àkókò yìí lọ gbogbo kò ṣeé ṣe ayé rẹ mo ni ó di ṣíṣe.
0: Tí ó pa ọ lára.
1: Ibi tá a ti ń já ọbọ́ ọwọ́ ìgbédìde ọwọ́ ìgbésókè lórúkọ Jésù mo ni ó kan ayé rẹ. Lórúkọ Jésù mo ní ìpele tó ń dé. Tá à ń dé nínú ìran yín tí wọ́n ti ń jábọ́ lórúkọ Jésù mo bèrè fún agbára mo ran sínú ayé rẹ agbára tó fi kọjá abẹ lórúkọ Jésù ó yá gbà á. Mo ní agbára àti àṣẹ tó fi kọjá abẹ ó yá gbà á lórúkọ Jésù láti àkókò ìlọ ò ṣe jábọ́ mọ́ lórúkọ Jésù níbi gbogbo tí ẹ̀tọ́ rẹ wà. Lórúkọ Jésù mo ní níbi gbogbo bí tí ẹ̀tọ́ rẹ wà. Alágbára ajúnilọ tó gba ẹ̀tọ́ rẹ lórúkọ Jésù Ọlọ́run gbà á fún ọ. Lórúkọ Jésù mo ní Ọlọ́run gbà á fún ọ. Ìlépa rere àti ìgbésẹ̀ rere èyí tó fẹ́ gbé nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run darapọ̀ mọ́ ọ. Lórúkọ Jésù ò ní bá ìtìjú pàdé. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń pinnu ọjọ́ ìgbéyàwó má jẹ̀mú tó níta lẹni tó ṣerú rẹ̀ rèé tó mu jẹ nínú ìran yín lórúkọ Jésù má jẹ̀mú bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù mo ní ó fagilé má jẹ̀mú tẹ́ná fẹ́ mú wá sí ìrántí lórí ọjọ́ ayọ̀ lórí ayé rẹ wípé ò bá mọ̀ kó má ṣe é lórúkọ Jésù má jẹ̀mú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ Jésù mo ní ó fagilé. Lórúkọ Jésù mo ní má jẹ̀mú bẹ́ẹ̀ mo ní ó fagilé. Gbogbo ẹ̀yin tẹ wà nínú ipò ìlóyún lórúkọ Jésù àṣẹ ìbíwẹ́rẹ́ ó yẹ gbà á. Lórúkọ Jésù àṣẹ tẹ fi bíwẹ́rẹ́ lórúkọ Jésù látòkè wá ó yẹ gbà á. Mo ní sẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń wo ojú Ọlọ́run fún èso inú látòkè wá ó yẹ gbà èso tiyín. Lórúkọ Jésù mo ní ẹgbà èso tiyín. Gbogbo ẹ̀yin tẹ wà lórí ìdùbúlé àìsàn mo sọ̀rọ̀ àlàáfíà sínú ayé yín ó yẹ gbà àlàáfíà yín. Wọ́n ní kì í ṣe bí ayé ti ń fi fún ni tó ti ń gbà padà. Ó ní lèmi Ọlọ́run ṣe ń fi fún yín. Lórúkọ Jésù mo gba àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run wá lórí àkété àìsàn tẹ́ ẹ wà ní. Ó yá ẹ dìde ó yá ẹ máa rìn. Lórúkọ Jésù mo ní ẹ dìde ẹ máa rìn. Orílẹ̀-èdè Nàìjíríà mo ní kó wà lálàáfíà. Àlàáfíà Ọlọ́run mo ní kó máa jọba. Gbogbo ọ̀wọ́n lórúkọ Jésù mo ní kó di ọ̀pọ̀. Ẹni tó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ ní Samaria lórúkọ Jésù lórílẹ̀-èdè mo ní kó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀. Mo ní lórúkọ Jésù mo ní kó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀. Mo ní lórílẹ̀-èdè gbogbo ẹ̀yin aláṣẹ lórúkọ Jésù ẹ gba ẹ̀mí sí Ọlọ́run. Ìwà láàyè Ọlọ́run mo ní ó darapọ̀ mọ́ yín. Ẹ̀mí Ọlọ́run mo ní ó bá yín ṣe ìjọba o. Nínú ilé iṣẹ́ tá a wà lórúkọ Jésù ìró ìbànújẹ́ kò ní wọ rẹ̀. Lórúkọ Jésù àṣẹ ìgbédìde àti ìgòkè lórúkọ Jésù mo ní kó wọlé wá. Lórúkọ Jésù gbogbo àwọn aláṣẹ gbogbo àwọn lọ́gàálọ́gà lórúkọ Jésù ẹ máa gòkè ẹ ní jábọ́ o. Lórúkọ Jésù mo ní ẹ ò ní jábọ́ ẹ ní ṣìṣe ògo ni fún Ọlọ́run lókè ọrùn Jésù Kristi Olúwa wa.

0: nípa ká gbin ìbẹ̀rù Ọlọ́run sí wọn lẹ́nu. Ó bẹ̀rẹ̀ láti kékeré. Tán bá ti dàgbà kò lè ṣe kinní mú. A rí pé ààyè Jósẹ́fù náà. Àwọn òbí àti Jósẹ́fù náà Bíbélì. Wọ́n ti gbin ìbẹ̀rù yẹn sí. Ó ti ní ìbẹ̀rù yẹn nínú ilé kó tó jáde síta. Tí ó bá ní ìbẹ̀rù yẹn nínú ilé kó tó jáde síta, ṣe pé a ṣìwàwù. Nígbà tí a yọ ọ̀gá rẹ̀ kókó bá òun ṣe. Kíákíá láti tègbà kíá. Nígbà tí ìbẹ̀rù Ọlọ́run ti wà nínú ẹ̀, so kò lè jẹ́ kó ṣí ẹsẹ̀ gbé. So bóyá bí tó bá dẹ̀ ṣe ẹsẹ̀ gbé, ó ṣeé ṣe kí ògo yẹn kó mọ̀ farahàn náà yé mọ̀. So ìbẹ̀rù Ọlọ́run ṣe kókó nínú ayé ọmọ. Nínú ayé àwọn òbí gangan ó ṣe kókó. Torí nǹkan tá a bá ní láfifún ọmọ. Nǹkan tí a ní àlè fúnyàn. So ó ṣe pàtàkì ká máa fi àwọn ọmọ wa lé Ọlọ́run lọ́wọ́. Ká jẹ́ káwọn ọmọ náà mọ ojúbọ Ọlọ́run.
1: Ẹ ṣe màmá wa. Bàbá ìbéèrè yẹn náà mo tún fẹ́ pé báwo lè yàn ṣe báwo lẹ ṣe gbin ìbẹ̀rù Ọlọ́run sáyé àwọn ọmọ yín tó fi jẹ́ tó fi ní okun láti ṣe ohun tó dára ní àwùjọ lẹ́ni yìí.
2: Ẹ ṣe olótú. Ṣé rí mo ti sọ mọ́rọ̀ díẹ̀ ọkàn ọ̀ra mẹ́nu kúrò ń bẹ̀ ni. Kò sí ọmọ tí kìí fẹ́ hùwàkiwà. Ṣùgbọ́n tó bá rántí ilé tó ti jáde. Àdé ìkíní kan wà. Ojú mẹ́rin ni ojú bàbá. Ojú mẹ́rin ni ojú màmá. Èèyàn tí ẹ bá ti rí nǹkan tí ò tọ́ tọ́mọ ṣe. Ẹ má wulẹ̀ fi pamọ́. Ẹ tètè. Ẹ má fi pamọ́. Ẹ má fi bun. Nígbà tó bá ṣe mí. Ìmí tí ó ṣe ṣépà rẹ̀ á ka. Dáde mi ti ní kí n mọ́ débẹ̀. Tí mọ́mì mi bá sọ ní fún dáde mi nísìnyí tí wọ́n ẹni ó burú jù. Ó kúkú fẹ́ kan bẹ́tà kí n kúrò kí n mọ́ tiẹ̀ lọ síbẹ̀ yẹn rárá kí n jìnnà sí. Bọ́ tẹ́mi bá ń gbé sókè tí màmá bá ń fà á sílẹ̀. Wọ́n á mọ rí ọ̀dọ̀ ẹnìkan sá sí. Bọ́ ojú ẹnìkan le ojú ẹnìkejì le. Wọ́n á wò pé àwọn ilé báyìí military area ni kí wọ́n keep off. Ìyẹn dàbí ìgbà tó jẹ́ pé ó ràn wá lọ́wọ́ lóòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run lè wà ńbẹ̀ ṣùgbọ́n tó bá ti hùwà kan. Ẹ jẹ́ kí n fi kékeré kan ṣàpèjúwe. N tó ṣẹlẹ̀ ni mo lè rántí mi ìrántí n tó bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ but èmi pẹ̀lú mọ̀mọ́ wọn náà ni. Yẹn ọkùnrin fẹ́ mọ́ ń ṣèṣe ọkùnrin. Má ní ṣé ẹ̀dẹ̀ máa wò ràn bá ni máa ṣe wò ràn bí mo ṣe ń lù nìyẹn èmi tí mo ń sọ̀rọ̀ iná ni bó ṣe fẹ́ǹtì mọ́ mi lọ́wọ́ nù. Kí ni màmá ẹ̀ ó sọ tá a jọ pamọ̀ pọ̀ pé kánà ọ́ ní ẹ bá ń wọ́mọ mi lónìí.
1: Láti kílẹ̀ wá ṣe báyìí.
2: Ọ̀rọ̀ tẹ ọ̀rá ń gbọ́ yìí ọ̀rọ̀ ńlá ni. Ẹ bá mi wá ọmọ mo wá wò pé n tó kọ́kọ́ jáde ní ìgbàgbé ọ̀rọ̀ yẹn ẹ wá gbà mí. Ṣé bá a jọ ní kájọ nà ni. Mo ní ṣe bẹ́ẹ̀ ní kájọ ọ ní sọ wá ni kó pa ń lọ́mọ.
1: Oh my God.
2: So, Sherry, ọ̀rọ̀ ọmọ àti òbí, tí òbí méjèèjì tí wọn ò bá ní ìṣọ̀kan, ní ìṣépè o, àti tọ́ ọmọ wọn, yóò lera díẹ̀, ó máa lera díẹ̀. Nígbà tí àwa méjèèjì bá ń ṣe fakájá lójú ọmọ. Tí àjọ ní àgbọ́yé olótú irú kí la fẹ́ sọ fọmọ.
1: Ẹ ṣe gbogbo ẹ̀yà ara alẹ́ tó ń gbọ́ ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello.
3: Atọ́kùn.
1: Ẹ kúrò lẹ́sà.
3: Ọlá náà ló ti wọlé látàgò là.
1: Òkè sà. À ní ṣọ́kì torí àkókò wa ti lọ gan.
3: Ṣọ́kì náà ní ṣọ́kì ni bàbá wa.
2: Bàbá mi.
3: Ẹni gbogbo tí mo mọ̀ ń ìyá wa ní òfin òye kún. Ṣé mọ̀ kọ́wọ́ tó lẹ fi mú ẹgbà tẹ́ fi ń na ọmọ?
2: Bẹ́ẹ̀ni sá.
3: Ó yẹ kí ìyàwó apá àlàáfíà kó máa dọ́gbọ́n fa owó orí wálẹ̀ díẹ̀.
2: Bàbá mi.

ọjọ́ tí ò sí kó pèsè ẹyẹ láti pónjẹ wá. Ibi ò bá mi dé lóní o, àṣírí mi ń bo. Ẹni tó kọkọ̀ lẹ̀ tó ní kò sọ́nà àbáyọ̀ fún tó tún lẹ́ni fẹ́. Ẹni tó ti pè lágàn

0: sílá ìgbàgbọ́ rèé. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé, ọmọ bàbá oníwàásù. Láti ìjẹjọ náà láti lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àánú rẹ̀, fún ààbò rẹ̀ lórí ayé wa. Orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa tí kò ṣákì, àánú rẹ̀ tí kò nípẹ̀kun, àti òtítọ́ rẹ̀ títí láéláé. Ẹ káàbọ̀ sórí ètò yín o, lórí Wells Radio 89.3 FM. Fìtílà ìgbàgbọ́. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi, àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi.
1: Fìtílà ìgbà.
0: Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi, àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ẹ káàbọ̀ sórí ètò yín.
1: Ìmọ́lẹ̀ rẹ yóò máa tàn kedere.
0: Òní náà ni Sunday tó gbẹ̀yìn nínú oṣù keje, àbí bẹ́ẹ̀ kọ́. A dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún ààbò rẹ̀ lórí ayé wa. A dúpẹ́ fún ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ oṣù yìí wá. Ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí. Ètò yìí gangan ni ètò tó máa ń rán wa létí. Ètò tó máa ń pè wá sí àkíyèsí wípé ṣe lóòótọ́ lóòótọ́ là ń ka bíbélì wa. Ṣe lóòótọ́ lóòótọ́ gẹ́gẹ́ bíi Kìrìsìtẹ́nì, ṣe lóòótọ́ lóòótọ́ là ń ṣí bíbélì wa lójoojúmọ́. Ǹjẹ́ à ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn àti ní òru? Ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa? Ǹjẹ́ ìwà wa ó bá bíbélì mú bí? Ǹjẹ́ ọ̀rọ̀ ẹnu wa ó bá bíbélì mú bí? Ǹjẹ́ ìṣesí wa ó bá bíbélì mú bí? Lórí ètò yìí, láti máa dá ìbéèrè kan tàbí èkejì láti inú bíbélì wá. Bẹ́ẹ̀ni, ṣé kí n sì máa tàn yín lónìí yìí? Ẹni tó bá ti lè dáhùn béèrè.

ká tó pè síta náà lago ti máa ń dún. Ṣùgbọ́n lónìí yìí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn ìbéèrè tá a dáhùn yìí. Kìí ṣe ìtẹ́ wa sọ ìtẹ́ wa sọ pé ọmọ bàbá oníwàásù àmọ́ gba ẹ̀bùn yín ní mo gba ìbéèrè tẹ béèrè lọ́wọ́ yín lọ́wọ́ mi níjẹta. Àmọ́gba béèrè lánàá rárá o. Tó o bá ti gba ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin rẹ dúdúdúdú báyìí kò sẹ́gun o. Látinú bíbélì náà ni kò ṣe ẹ̀bùn bẹ̀ gan-an là ń sọ pé ká wá gbà gan òun ẹ̀bùn bẹ̀ kọ́. Bí kò ṣe nǹkan tí bíbélì ń kọ́ wa gan-an. Bí kò ṣe ìhùwàsí wa gan, bí kò ṣe wípé ṣé lóòótọ́ là ń ka bíbélì wa. Ṣé kò ṣe wípé a kàn ṣe Sunday lásán. Ṣé kò ṣe wípé a kàn fẹnu jẹ́ kìrìsìtẹ́nì lásán ni. Ẹ sì mọ̀ wípé kìrìsìtẹ́nì rèé, ó yẹ kí bíbélì jẹ́ àṣàrò rẹ̀ lọ́sàn àti lóru ni. Bíbélì ṣe sọ fún wa gan náà ni. Kò í ṣe èyí tó ṣe wípé a gbé lónìí, a sọ wípé tó bá dọ̀la, bíbélì jókòó sẹ́gbẹ́ kan. Tàbí tá a sọ wípé wọ́n ilé ìjọsìn yìí tiẹ̀ jókòó sẹ́gbẹ́ kan. Jọ̀wọ́ gan láti lọ Sunday school gbẹ̀yìn ìwé àtẹ̀mí. Jọ̀wọ́ gan ló ti lọ Sunday school gbẹ̀yìn. Mo sì rántí ìgbà kan tá a máa ń ṣe ìdà ẹ̀mí nígbà kan rí. Ṣé ìdà ẹ̀mí sì wà gan nílé ìjọsìn mọ́ lónìí? Ṣé ìdà ẹ̀mí sì wà? Àmọ̀ nǹkan tó ń pè ní ìdà ẹ̀mí àbí? Ó yẹ gbé bíbélì yín jáde. Ìgbà yẹn là wá wò pé ẹni báyìí ó mọ ibi tí Genesis wà. Ẹni báyìí ó mọ ibi tí Levitical wà. Ẹni báyìí ó mọ ibi tí Esther wà nínú bíbélì. Ó yá wọ́n ní ẹgbẹ́ ẹsẹ̀ kan síta. Ó bá sì ti gbé ẹsẹ̀ kan síta báyìí. Ó yá sí Levitical orí kẹsàn-án ẹsẹ̀ kẹrin. Ó yá sí Levitical sí báyìí. Ó yá sí Levitical orí kẹsàn-án. Ó yá sí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ kẹrin nínú rẹ̀ wípé kí ló wí. Ẹni yìí ti ṣí kò gbá o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ìdà ẹ̀mí. Àwọn ọjọ́ kan sì ń ṣe dáadáa. Ó jẹ́ nǹkan tí ó máa ń mú àwọn ènìyàn kí wọ́n wá sí ilé sí ìsìn ìgbà yẹn ìsìn ìrọ̀lẹ́ tiẹ̀ la máa ń ṣe dáadáa ní ìjọsìn wa tiwa ńgbà yẹn. Ìsìn ìrọ̀lẹ́ ni. Ìgbà yẹn tá a bá ń ṣe CTP la máa ń pè ńgbà yẹn àbí. Wà á gbé bíbélì rẹ. Ẹ̀yin ẹ̀ka tí ẹ̀ rí sí ìkọ́ni ní ilé ìjọsìn kankan. Ipò wo la fi ìdà ẹ̀mí sí nínú ilé ìjọsìn kankan. Ìdà ẹ̀mí tí ń ṣe bíbélì. Ǹjẹ́ àwọn ọmọ wa tí wọ́n ti ẹ̀ mọ ẹsẹ̀ àkọ́sórí kan lónìí àbí kejì. Orí wa máa wú nígbà tí ọmọ wa bá ka ẹsẹ̀ àkọ́sórí. Nígbà tí ọmọ wa tá bá pe ọmọ wa jáde ní ilé ìjọsìn ńgbà yẹn wípé Ebenezer ọmọ bàbá oníwàásù ó yá wá ka ẹsẹ̀ àkọ́sórí kan tàbí èkejì. Tó ṣe wípé wàá ti ṣe rìhásà lé tó ṣe wípé wàá ti ka tó bá ti dé láti ilé ìwé báyìí. Ó yá wá gbé ẹsẹ̀ àkọ́sórí rẹ tó bá ti kẹsẹ̀ àkọ́sórí tán wàá sinmi díẹ̀. Ó yá wá ka ìwé rẹ díẹ̀ tó bá ti kàwé rẹ ó yá wá jẹun wá lọ sùn. Ǹjẹ́ àwọn ọmọ wa fídíò géèmù ni. Kí náà ń pè é táàbù àbí kí là ń pè ní lójú òní. Lóòótọ́ wọ́n lè fi máa fi eléyìí náà wọ́n lè fi máa kọ́ àwọn ọmọ lè fi máa kọ́ ẹsẹ̀ àkọ́sórí o. Tó bá ṣe pé wọ́n ń lò ó fún ìdí tó yẹ àti ìdí kan tàbí èkejì tó yẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ká máa fi kọ́ àwọn ọmọ wa. Ó kàn ṣe wípé èyí tó jẹ́ kàn ń gbọ́ lásán ni wọ́n ń gbọ́. Ẹ jẹ́ ká máa gbọ́ èyí tí ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bíbélì dáadáa. Kí wọ́n máa kọ́ èyí tí ó máa kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò ṣe èyí tí ó máa mú àwọn ọmọ wa kúrò nínú ìlànà Ọlọ́run. Bíbélì rèé, olóyẹ kó jẹ́ ìtọ́ni. Olóyẹ kó jẹ́ foundation wa ní ilé ayé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Àwọn ọmọ wa ẹ̀rí pé tá a bá ti bí ọmọ báyìí. Wọ́n á ní wípé bíbélì ó yẹ ra bíbélì báyìí. Ẹ̀ra ìwé orin fọ́mọ yìí. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ni o. Bíbélì ọmọ rẹ̀ wàá sì gbélé lọ tó bá ti mọ ìwé kà díẹ̀. Ó yá ìwọ náà máa kà á. Ẹsẹ̀ kan báyìí. Tí wọ́n bá ti ẹ̀ mú àwọn ọmọ rẹ lọ skúù tó bá ṣe pé bàbá àti ìyá tí ò ráyè tó bá mú ọmọ rẹ lọ skúù
multiple verse kan nu bibeli o ya omo mi je ka se je ka fele isere da ba si lona.

káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM. Pẹ̀lú ọmọ yín Ebenezer Ayọ̀délé, ọmọ bàbá oníwàásù, ọmọ ìyá Mission lóde Bella nílùú Ṣẹ́yìn. Àkókò ti tó láti pè wọlé sórí ètò. Tàbí 0915 333 4893 0915 333 4893 tàbí 0913 333 8 93. Máa pè yàn lẹ́ẹ̀kan sí 0911 333 333 yẹn 3 4 8 93 ìyẹn ni nọ́mbà tó wọ kulu yìí wá. Tí a bá ti ẹ̀ wo inú ìwé Hébrù, ìwé Hébrù orí kẹrin ẹsẹ̀ kejìlá, ó sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ń ṣiṣẹ́, ó sì mójú ìdá olójú méjì lọ. Ìdí nìyí tí àwa fi ń gbé fìtílà yìí ga o. Ètò yìí kìí ṣe fún eré ìdárayá wípé a kàn fẹ́ fi dára wa yá lásán, ṣùgbọ́n a fi ń kọ́ wa sí i ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó dunlẹ̀ níwá inú wa, nínú ayé wa, pé nínú ọkàn wa wá, kí ó máa fà sí ọ̀rọ̀ Ọlọ́run ní ojoojúmọ́. Wípé báwo gan ni ẹsẹ̀ wa bó ṣe dúró ṣinṣin sí nínú kíka Bíbélì, nínú títẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run? Ní àṣálẹ́ yìí tí ẹ bá ti pè wọlé, a ó máa béèrè ìbéèrè láti inú Bíbélì wá. Bí mo ṣe sọ nínú ìwé Hébrù orí kẹrin ẹsẹ̀ kejìlá yẹn, wípé ọ̀rọ̀ Ọlọ́run ó yè, iye ní ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run kìí kú kìí ṣá. Ṣe mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ wípé òun gbé ọ̀rọ̀ òun ga ju orúkọ òun lọ. Ẹni tí ó ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ báyìí ni mo sọ o, nǹkan báyìí ni mo sọ, Ọlọ́run sì ré, ǹjẹ́ ó jẹ́ ènìyàn tí ó parọ́ bí? Rárá o. Ọlọ́run kìí parọ́, Ọlọ́run kìí ṣèké. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ rẹ̀ tí àwa náà ń kà lónìí wípé ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà fún ẹsẹ̀ wa àti sí ipa ọ̀nà wa o. Ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ fìtílà fún èmi àti ìwọ sí ipa ọ̀nà ti ẹ àti ti èmi, ó yẹ kí ìwọ náà mọ̀ wípé ọ̀rọ̀ yìí ìyè ni, ọ̀rọ̀ yìí kìí ṣòkú rárá àti rárá. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó ṣe wípé títí láéláé náà ló dúró, kò sí ohunkóhun tó lè yẹ kúrò lójú ọ̀rọ̀.

0: Hello.
1: Hello.
0: Ẹ kàlẹ́
1: sọ.
0: Kí ni orúkọ yín, níbo lẹ ti ń pè wá?
1: Michael láti Àpáta.
0: Mr. Michael láti Àpáta.
1: Yeah.
0: Ẹ káàbọ̀ sórí Fìtílà Ìgbàgbọ́ lórí West Radio 89.3 FM.
1: Thank you.
0: Ìbéèrè àkọ́kọ́. Ta ni ọkùnrin tí Bíbélì sọ pé ó bá Ọlọ́run rìn? Ti Ọlọ́run sì gbé e lọ tí kò rí ikú rárá.
1: Enoch.
0: Enoch. Níbo ni a ti lè rí nínú Bíbélì?
1: A lè rí nínú ìwé Genesis.
0: Inú ìwé Genesis ló wà lóòótọ́ ni.
1: Yeah.
0: Ìbéèrè kejì. Kí ni orúkọ àwọn ọmọkùnrin mẹ́ta Noah tí a dárúkọ nínú ìtàn àkọ́ṣe nínú ìtàn ìkún omi?
1: Shem.
0: Mm-hmm.
1: Seti.
0: Shem 1.
1: Seti.
0: Mm-hmm.
1: Àti àti ìkẹta.
0: Ìkejì yẹn náà. Ok. Shem, Hamu àti kí ni ìkẹta?
1: Bóyá Seti.
0: Okù ẹyọ kan. Okù ẹyọ kan. Ṣé kí n sún yín síwájú díẹ̀ ni?
1: Ok.
0: Ó dá. Ẹ jẹ́ kí n fún yín. Jafe olórúkọ ìkẹta. Shemu, Hamu àti Jafe.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè kẹta. Kí ni ìdí tí Ọlọ́run fi dá tí ó fi da èdè àwọn ènìyàn rú ní Bábélì? Kí sì ni orúkọ ilé gogoro tí wọ́n ń gbìyànjú àti kọ́?
1: Tower of Babel ni ilé ẹjẹ́.
0: Tower of Babel. Kí wá ní ìdí tí Ọlọ́run fi da èdè wọn rú?
1: Nítorí pé ètò Ọlọ́run fún ayé wọn kọ́ nìyẹn. Ètò Ọlọ́run fún ayé wọn ni pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí kí ẹ sì gbilẹ̀ lórí ilẹ̀. Ṣùgbọ́n àwọn wọ́n kó ara wọn jọ sójú kan pé ẹ jẹ́ ká kọ́ ilé tó máa kan ọ̀run. Ètò yàtọ̀ sí ètò Ọlọ́run. Ọlọ́run wá wò pé tí òun bá fi wọ́n sílẹ̀ kí wọ́n kọ́ ilé yẹ pé ó wò ó wá wo nǹkan tí wọ́n ti kọ́ nípa wọ́n á kọ́ ilé kan ọ̀run. Ṣùgbọ́n tó ń bá dà wọ́n lédè rú ìdí wọn ò ní yíra wọn wá fìlé yẹ sílẹ̀ ibẹ̀ náà wọ́n dẹ̀ fìlé yẹ sílẹ̀.
0: Ó túmọ̀ sí pé tí ìṣọ̀kan bá wà kò sí ohun tí ò ṣeé ṣe.
1: Bẹ́ẹ̀ ni ìṣọ̀kan náà fi ń kọ́lé yẹ kan ọ̀run náà fẹ́ kan ọ̀run.
0: Ó dá. Ìbéèrè kẹrin. Kí ni Sarah ṣe nígbà tí ó gbọ́ pé òun yóò bímọ ní ọjọ́ ogbó rẹ̀? Kí sì ni orúkọ tí a fi fún ọmọ náà nítorí rẹ̀?
1: Orúkọ ọmọ náà ni Isaki. Ìtumọ̀ èyí tí ń ṣe ẹ̀rín. Kí ni tí Sarah ṣe ni pé nígbà tó gbọ́ ọ̀rọ̀ náà ó pa lẹ́rìn ó wò pé àwọn ilé jẹ wọ́n ti jẹ ẹran yóò hàn mọ́ nǹkan kan tó ṣe irú ohun tó ń darúgbò yìí lòun tún máa bímọ. Òun ò lè bímọ mọ́ láyè. Nǹkan tó pa lẹ́rìn nìyẹn pé kí làwọn ilé tó ń sọ yìí ṣe ń gbò mọ́ra ni.
0: Kí ẹ tó tẹ̀síwájú, mo fẹ́ kí ní láàrin 20 seconds ẹ kàn fi ìyẹn ẹ fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Nǹkan tí Sarah ṣe yẹn.
1: Ohun tí Sarah ṣe yẹ ohun kan tí mo lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni pé àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nígbà tí Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ni ẹni tí ó sọ̀rọ̀. Ó ní èmi mo ni ẹran ara onílùúwa ẹran àti ìyà kò sí ohun kan tí òun ṣe fún mi. Èrò Sarah ni pé ó ti kọjá. Kò sí ohun tí ó kọjá níwájú Ọlọ́run fún ènìyàn ni èyí ṣòro fún ṣùgbọ́n fún olúwa ohun
0: gbogbo ni
1: ṣíṣe. Ohun kan tá a lè máa là kọjá bó ti kò pẹ́ tó ta bá nígbàgbọ́ sí Ọlọ́run. Pàápàá kí Ọlọ́run bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé ohun tó sọ yóò rí tẹ̀. Ó ní olúwa sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan. Ó ní ní ẹ̀ẹ̀mejì mo gbọ́ pé ti olúwa ni agbára. Ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú àsọtẹ́lẹ̀ Ọlọ́run.
0: Ẹ ṣe gan. Ẹ ṣàlàyé ní kíkún àti lódodo. Mo sì tẹ bá ti parí ètò yìí ma pe number mi e fi atejise ranse sori number yen Mr. Michael lati
1: apata
0: e se gan Mr. Michael lati apata won ba wa dahun ibere merin yi dara e ipe miran titi wole hello e ka le o
2: eku eto
0: aito na ni olohun lo nseto kini oruko yin nibo na le tin pe wa Mr. King lati odo ona elewe e ka bo sori fitila igbagbo lori World Radio 89.3 FM se ti se tan lati dahun ibere je nka bibeli yin daada bi
2: gbiyanju
0: o da wi pe regular caller ni daada lori fitila igbagbo abi
2: ben
0: a lojo kan to ba ya boya eyin ati Mr. Michael ati enikan na e wa si ori eto yi to ba ya lati wa si bibeli daada ibere akoko tani isaki fe ni aya ati pe kini oruko awon omo re mejeji to bi fun
2: isaki isaki onko le fe Rebecca
0: kini oruko awon omo re mejeji
2: awon omo mejeji ni
0: o popular dada o le se ka ma fe ka oruko won mo awon baba igbagbo ninu bibeli o si baba igbagbo la to so pe iran won na iso ati jacobu abi
2: ben
0: oda kini ebun pataki ti jacobu fun josefu ti o fi mu ku awon arakunrin re ki won korira re
2: ofun aso nigba ti baba e so pe ko lo si papa ko lo so fun won o ma nna lo o wa ni
0: ko lo fun o fa won omo yoku na laso iru aso wo lo fun
2: aso ogbo
0: aso alarambara ninu bo lo wa gan ninu bibeli gan apa abo
2: Genesis
0: kan ni. Inu Genesis si. Oda, mi o ni nde oda, e da o ibere keta yi. Ka to lo si ibere kerin. Ta ni o gbe Mose omode jade ninu omi ni Nine ati ta ni arabirin Mose ti o nto jo boju to isele na lati okere.
2: Kilo
0: oruko re oruko to jomo oruko to oruko un bayi te ba nka bibeli wa dada mo ranti oruko arabirin re to boju to lokere to wo wi pe se won ti gbe abi won o ti gbe
2: Okay,
0: Miriam ni oruko eni ti o gbe ninu omi.
2: Okay, yes.
0: arabirin Mose na lo n bojuto lati okere ya Mose lo n bojuto lati okere oda kini ibere kike ka fun yin ni ibere kerin si oda kini Mose ri ni aginju ti o fi dabi wi pe eru ba nigbati o se tan ba ile dati lo gba awon omo Israeli la ori nkan kan ni aginju kini kan sele to deru ba gidigidi
2: o to deru ba ni ori ko papanjo ti ko seun
0: papanjo ile osun oda e fi se le fi yen laarin iseju aya hello láàrin ìṣẹ́jú àyá ṣe lè fi kọ́ wa ní ẹ̀kọ́ pápánjú ìgbé òṣèrùn.
2: Ohun tí ó ṣẹlẹ̀ ni pé láti pápánjú tí ìgbé òṣèrùn ṣẹmọ̀ pé ohun tí gẹ́gẹ́ bí ìgbé ébéwù tó ṣe sọ fún wa wípé ìgbàjọ́ ní ìdánilójú ohun tí a ń retí
0: jẹ́ ìṣòro
2: jàpé ṣẹmọ̀ pé òun ti kọ́kọ́ rí lọ́ọ̀kan pé kí ló ń ṣẹlẹ̀ pápá tó wá ń jó tí ìgbẹ́ òṣèlú ń gbà kí ní ìlú mírákùmá ni kí kò bá ṣẹlẹ̀ fún bẹ́ẹ̀ ó ṣeé ṣe torí iṣẹ́ tí ọlọ́run fẹ́ gbé fún tó wà níwájú ẹ̀ tó fẹ́ lọ bá àwọn ọmọ Ísírẹ́lì là iṣẹ́ ńlá ni tó ìyẹn jẹ́ kí ọlọ́run fi jẹ́ kó yẹ pé òun tó ń fẹ́ ràn yìí agbára tó ń yẹ ju àwọn tí òun fẹ́ lọ bá lọ torí mọ̀ bá àwọn ọmọ Íjíbítì gbà yẹn àwọn onígán àwọn alágbára ńlá ló wà bẹ́ẹ̀ òun tí wájú aká lòlò tó ayé tó ṣẹlẹ̀ ni ọlọ́run fi hàn kó jẹ́ ó lè máa mọ̀ lẹ́rìí pé òun tóun fẹ́ rìn alágbára ńlá ni tí pápá ń dúkì jẹ́ ọ̀run tí ìyẹn gẹ́gẹ́ ti kọ́kọ́ fún lọ́kàn balẹ̀ tó ní gbẹ̀ngẹ̀ láti lọ máa kojú ibi iṣẹ́ tọ́lọ́run fẹ́ gbé fún tó wà wájú tó ẹ̀kọ́ tí mo rẹ́ ká kọ́ bẹ̀ ni wípé ìgbà míì wà tó pé nǹkan máa ṣẹlẹ̀ sí wa tó jẹ́ wípé ọlọ́run á jẹ́ kó yé wa wípé mo wà pẹ̀lú yín o gẹ́gẹ́ bó ti sọ nínú ìwé ebéru pé kí ohun kí ọkàn wa má ṣe fà sí ìfẹ́ owó kí ohun tí ẹni kí ó tó ní nítorí òun sọ pé òun ò ní fi í sílẹ̀ bẹ́ẹ̀ ni òun ò ní kọ́ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ní ebéru gbà yẹn ṣòwò ti fún wa ní àjọ pé òun ò ní fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni òun ò ní kọ́ wa sílẹ̀ nígbà tó bá tí nǹkan kan bá bóyá lọ́jọ́ iwájú ní ibi tó ràn lọ́wọ́ á jẹ́ ká máa weakness àwọn nǹkan kan so ká máa ní ìgbàgbọ́ nínú rẹ̀
0: bí àmì ẹ ṣe gidigidi Mr. Michael láti Àpáta àbí.
2: Mr. Akin.
0: Mi o sorry. Eyin na o Mr. Mike. Okay, Mr. Akin lati odo ona ilewe. Te ba ti pari eto yi ma pe number mi sita. E pe mi. Se ti gbo? Mr. Akin, alawon na je Michael lati odo ona. Àwọn náà bá wa fọ wẹ́wẹ́wẹ́wẹ́. Ọmọbìnrin Fáráò ló gbé Mose jáde nínú omi. Arábìnrin Mose Míríàmù náà ló ń bojútó. Ní òkèèrè tó ń wò wípé sáti gbé àbí àti àti ìgbé sáti gbé àbí àti àti ìgbé. Nígbà tí ó sì yá náà sì ni a wá pe ìyá rẹ̀ pé kó wá tọ́jú rẹ̀ tí wọ́n mọ̀ pé ìyá rẹ̀ ni ẹ kọ́lù míì títí wọlé ẹ jẹ́ ká pé ìpè yìí. Hello. Ẹ káalẹ́ o. Láti bo lẹ ti ń pè wá kí ni orúkọ yín?
3: Adéjàre láti odò ọ̀nà ló
0: ń pè. Mr. Adéjàre láti odò ọ̀nà. Ẹjọ́ ẹ bá wa yí nǹkan tẹ fi ń gbọ́ wa lọlẹ̀ o. Ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ ta ni obìnrin tí ó jẹ́ wòlíì àti olùdarí Ísírẹ́lì tí ó jókòó lábẹ́ igi ọ̀pẹ láti ṣe ìdájọ́?
3: Deborah.
0: Deborah níbo ló wà nínú Bíbélì gan? Ìwé àwọn onídàájọ́ orí karùn-ún. Sórí karùn-ún ló wà.
3: Bẹ́ẹ̀ni orí karùn-ún ló wà.
0: Orí karùn-ún ọ̀dà. Tẹ́ ẹ bá wo Bíbélì yín, ó wà nínú ìwé onídàájọ́ orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin títí dé ìkarùn-ún. Ìbéèrè kejì. Níbo ni agbára Samson gbé wà àti pé ta ni ó tàn án jẹ tí ó sì fi àṣírí rẹ̀ hàn?
3: Agbára Samson ó wà nínú irun orí rẹ̀.
0: Inú
3: ìyẹn. Ìjẹ́ pé irun orí rẹ̀ méje tí wọn ò gbọ́dọ̀ fi adé kan. Ẹni tó dẹ̀ tí ó tàn án jẹ láti dẹ́kọ̀tọ̀ àti agbára rẹ̀ fi oní Delilah.
0: Delilah. Kí leléyìí túmọ̀ sí fún tó túmọ̀ sí fún àwa kìrìsìtẹ́nì lónìí?
3: Ó túmọ̀ sí pé àwa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àwọn àṣírí kan wà tó jẹ́ pé ọlọ́run sì fún wa tó jẹ́ pé ó wà fún àwa gangan gẹ́gẹ́ bí olórí jorí. Ṣé pé kò yẹ ká kàn máa sọ gbogbo àwọn àṣírí bẹ́ẹ̀ ká máa sọ níbikíbi? Ẹgbẹ́ pé ó lè kó bá wa, ó lè ṣe àkóbá fún wa. Torí náà a gbọ́dọ̀ lo ọgbọ́n Ọlọ́run láti rí pé a dáàbò bo àwọn ìfihàn tí Ọlọ́run bá fún wa tó yẹ kó wà fún àǹfààní àti ìṣerere wa.
0: Ó dáa. Ìbéèrè kẹta. Kí ni ọ̀rọ̀ rúùtù sí Naomi nígbà tí ó kọ̀ láti fi sílẹ̀ padà sí ilẹ̀ Moab? Ẹ mọ̀ wípé rúùtù fẹ́ tẹ̀lé Naomi. Kí wá ní ọ̀rọ̀ rẹ̀?
3: Bẹ́ẹ̀ni, ó ní ibi tí òfa lọ nìyí ò lọ. Ó ní ibi tí Ọlọ́run rẹ̀ ni ó máa jẹ́ Ọlọ́run. Àrí pé kò sì fi Naomi sílẹ̀ tí tó fi tẹ̀lé padà lọ sí Bethlehem.
0: Ó dáa. Ẹ ṣe tí ẹ lè sọ ibi tó wà nínú Bíbélì fún wa?
3: Ó wà nínú ìwé. Ó wà nínú ìwé Rúùtù.
0: Rúùtù.
3: Orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún.
0: Rúùtù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Bẹ́ẹ̀ni ẹgbà. So ìbéèrè kẹrin náà ni tí a fi káàdì rẹ̀ ńlẹ̀. Ohun èlò wo ni Dáfídì fi lu Gòláyàtì lulẹ̀ àti ibo ni òkúta náà gbà?
3: Ohun èlò tí Gòláyàtì tó fi lu Dáfídì bọlẹ̀ ó ní kánnàkánnà. Ẹ á pè ní catapult. A sì rí pé bó ṣe fa kánnàkánnà yẹn, òkúta yẹn jáde, ó dẹ̀ wọnú agbárí, ó wọ iwájú orí rẹ̀ lọ, ó ṣubú lulẹ̀, ó dẹ̀ kú bẹ́ẹ̀.
0: Ní parí, ìgbà tí Gòláyàtì tó ṣubú lulẹ̀, ẹ̀kọ́ kan wà ńbẹ̀ fún àwọn onígbàgbọ́. Kí ló túmọ̀ sí Gòláyàtì àti Dáfídì? Gòláyàtì, Dáfídì.
3: Gòláyàtì túmọ̀ sí fún àwọn onígbàgbọ́ òde òní. Ó túmọ̀ sí àwọn ìpèníjà tó yẹ pé à ń kojú. Bóyá owó ni kò sí, bóyá àìsàn ni, bóyá ogun kan ló dìde ni sí wa. Àrí pé irú àwọn ogun yẹn a gbọdọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run. Gẹ́gẹ́ bí Dáfídì náà bó ti nígbàgbọ́ nínú Ọlọ́run. Rí pé nígbà tí Gòláyàtì ń sọ̀rọ̀ tó rà, ọdẹ wa mú igi láti ṣe ó rò pé ajá ló ń bọ̀ wá bá ni. Ó ní òun gbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run tí òun gbàgbọ́ nínú rẹ̀ yóò fi lé òun lọ́wọ́ ní òní. A dẹ̀ rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó fi Gòláyàtì lè Dáfídì lọ́wọ́. So àwa náà gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run. Wọ́n rí pé òun ló máa ń jà fún wa nínú ohun gbogbo. A ò ní ìjà kankan láti jà. Ìjà wa gbọ́dọ̀ fi fún Ọlọ́run. Ta bá dẹ̀ ti gbẹ́kẹ̀lé, ó dájú wípé ìṣẹ́gun dájú fún wa.
0: Ó dájú wípé ìṣẹ́gun wà fún onígbàgbọ́. Ó dáa. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí?
3: Adéjàre láti Odò Ọ̀nà.
0: Adéjàre láti Odò Ọ̀nà. Tí a bá ti parí ètò yìí, a pè nọ́mbà wa síta. Ẹ ṣé. Mr. Adéjàre láti Odò Ọ̀nà. wọ́n ṣe ẹ̀kúnrẹ́rẹ́ lórí àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ wọn nípa rúùtù. Bẹ́ẹ̀ ni nípa rúùtù, ohun tí rúùtù sọ fún Naomi. Rúùtù sọ pé níbikíbi tí Naomi bá lọ, òun yóò lọ. A ìpè kan títí wọlé níbi bí ó ti rapala wọlé. Hello.
4: Hello.
0: Ẹ káàlẹ́. Kí ni orúkọ yín níbo lẹ ti ń pè wá o?
4: Àríkẹ́ láti Ẹlẹ́bú.
0: Àríkẹ́ láti Ẹlẹ́bú.
4: Bẹ́ẹ̀ni sà.
0: O ẹ káàbọ̀ sórí ètò yín fìtílà ìgbàgbọ́.
4: Ṣé sà.
0: Ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Kí ni àmì tí ó yà? Ọ̀dà ẹjẹ́ kí n béèrè lè lọ́wọ́ yín. Ẹjẹ́ kí n béèrè lè lọ́wọ́ yín. Àpèjúwe wo ni wòlíì Nátánì fi bá Dáfídì sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ sí Bethsaida? Àpèjúwe ó ti rebété bóyá ìbéèrè ó ṣe díẹ̀ fún wọn. Àpèjúwe wo ni wòlíì Nátánì tí ó fi bá Dáfídì sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ sí Bathsheba? Lẹ́yìn ẹ̀sẹ̀ tí Dáfídì dá tó wù ìwà tó hù àti tó wù sí Bathsheba, kí ni àpèjúwe ìbéèrè àkọ́kọ́ tẹ́ni tó bá pè wọlé tí ó kọ́kọ́ dáhùn? Bá a ṣe ń bára wa sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀. Hello. Hello.
2: Hello, Mr. King, láti Gánà náà ló ṣe ń pè.
0: Mr. King, ẹ ti gba ìbéèrè wa kan àbí?
2: Mo fẹ́ dáhùn ìbéèrè rẹ.
0: Ó dá, ẹ ṣe gan. Ó dá.
2: Àpèjúwe tó ní Nátánì sọ pé ó jẹ́ kó ó ní wípé arákùnrin kan wà. Ó ní àgùntàn ẹyọ kan.
0: Ó ní ẹran kan.
2: Ẹran ẹyọ kan péré. Tó ẹnìkan ẹran ẹyọ kan jẹ àti kékeré ló ti ń tọ tó ti tọ títí tó fi tọ dàgbà. Tó ẹlòmíì náà gẹ̀ẹ́sì wọn àtọ́jọ wà níbì kan náà. Òun ní ẹran tó pọ̀ rẹpẹtẹ, ó pọ̀ jàjẹrẹ. Tó ẹni tó wá ní ẹran tó pọ̀ yẹn wá ní àlejò ní ọjọ́ kan. Wá ní wípé kan lọ mú ẹran ẹni tó ní ẹran kan yẹn tí wọ́n pa. Nígbà tó wá ní kí wọ́n ẹni tó ní ẹran kan yẹn kan pa. Nígbà tí Dáfídì gbọ́ nígbà tó débi ibi tó ti ní kán mú ẹran ẹyọ kan yẹn tí wọ́n pa. Inú bí Dáfídì sáré ṣèdájọ́ lẹ́yìn ìgbà.

0: 我那在某地
1: 红哥哥
0: 鸟的年包。
1: 嗯so o tumo si wi pe ara David gan ni gogo e tin sele tori pe eni to ni oro to wa fi pe a fi ola gba owo ola gba o fi owo ola gba yan loju to gege bi Christian di abudo ki sara da da
0: abudo ki sara
1: e se gan Mr. King lati odo ona e se gidigidi wọ́n tún pè padà wọlé láti bá wa yànnàná àpẹẹrẹ tí wòlíì tó ṣe fún Dáfídì nígbà tí ó ṣe àṣemáṣe àwa kìrìsìtẹ́nì àwa ọ̀gá iléeṣẹ́ láńlá àwa bàbá àti ìyá gan nínú ilé àwọ ẹ̀gbọ́n nínú ilé àwọ ọ̀gá àwọ ta jẹ́ ọ̀gá ní ẹ̀ka kọ̀ọ̀kan àwọ olùṣọ́ àgùntàn ní ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan àwọ olùṣọ́ àwọ general overseer pátápátá àwọ ọ̀gá iléeṣẹ́ láńlá àti olówó kéékèèké náà kìrìsìtẹ́nì tó ṣe wípé a n fi ọwọ́ lágbà ọmọ ọlọ́mọ lójú ó yẹ ká kíè sára ẹjẹ́ ká kíè sára ìsẹ́nì kíè sára nítorí wípé tí ọlọ́run bá pè wá láti ṣe iṣẹ́ a ìpè míì títí wọlé hello hello oh ipe yen ti rebete ipe yen ti rebete ti olorun ba pe wa si enu ise re awon to ye ka ran lowo awon to ye ki agbedide awon to ye ki ise iranse ti wa ko ran ise iranse ti won lowo ko se lati te ise iranse elomiyan ri iwo to ti ni lopo lopo to si ri eni ti o ni ladugbo re tabi eni ti o ni ti o ti to ni owo re ladugbo re ki lo n se si lati gbe eni na lowo soke se ko se pe o tun te eni na ri ni se ko se wi pe o n wo wi pe kilo kan mi pelu ti e ikan ti olorun pe wa si nigba miran ni wi pe to ba ri ohun ti n daru ladugbo re tàbí tí o bá rí ohun tí dàrúdàpọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìjọ tiẹ̀ ó ṣe tún ṣe ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí ò sọ pé kí ló kàn mí ẹ̀ka yín ò tí ẹ̀ kàn mí ṣé kọ́yà yẹn tó bá wù wọ́n kan ṣe sí kí ló kàn mí pẹ̀lú ẹ̀ sofa àtẹ́ka tèmi ti ń lọ síwájú tó ti ṣe kíni kò bá dàrú ọlọ́run pè ọ́ sí àkíyèsí lónìí wípé wẹ̀yìn wò

0: ti báyìí wípé ọmọ bàbá oníwàásù ẹni yìí kìrìsìtẹ́nì ní tòótọ́ ni lóòótọ́ lóòótọ́ a lè má rìn a lè rìn kórí má mi ò ṣùgbọ́n we should work towards perfection tó bá ti rí pé a ṣe àṣìṣe tó bá sì ti pè wá sí ìrònúpìwàdà báyìí káwa náà ká ronúpìwàdà gẹ́gẹ́ bí a ṣe ń pè wá sí ìrònúpìwàdà lórí fìtílà ìgbàgbọ́ lónìí. Ká tó máa lọ lọ́sẹ̀ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti pè wá wọlé láti dáhùn ìbéèrè wa tí wọ́n dáhùn dáadáa. A sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ètò yìí wípé tí a bá ti dáhùn ìbéèrè wa dáadáa ẹ̀bùn kékeré kan wà fún wa bẹ́ẹ̀ ni ẹ̀bùn kékeré kan ó wà fún wa. Àwa tí a mọ̀ wípé ẹ̀bùn tí a ní tàbí ohun tí a ní kí n sọ pé ohun tí a ní ó wù wá láti fi gbé orúkọ Ọlọ́run ga. Kò ṣe wípé competition là ń ṣe lórí ètò yìí pé a fẹ́ fi gagbága ká fi máa ṣe ìwúrí fún àwọn ẹlòmíràn tí a bá ní ẹ̀bùn kékeré kan tàbí ohun kan tá a bá wò wípé ẹni báyìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ fún wọn ṣe mú wá sórí ètò yìí ẹni tó bá dáhùn ìbéèrè kan tàbí ìkejì láti inú bíbélì ká fi fún wọn.
1: Your preferred wholesome radio.
0: Bí a ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ wípé fìtílà ìgbàgbọ́ tá à ń sọ yìí bíbélì ni tí ó ń tàn sí ọ̀nà wa ní ojoojúmọ́. Ẹ jẹ́ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kí a máa tẹ̀lé ní gbogbo ìgbà kó má ṣe wípé Monday ẹ jẹ́ ká gbé bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan ni a ó máa sọ káàkiri. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì bíbélì gan ló yẹ kó jẹ́ atọ́nà wa ní ojoojúmọ́ tí a ó máa tẹ̀lé. Tí ẹ bá fẹ́ ṣe àgbélárugẹ fún ètò fìtílà ìgbàgbọ́ ẹ lè pe ọmọ bàbá oníwàásù sí orí nọ́mbà yìí 08038133767 ẹ̀bùn kan tàbí èkejì tí a bá ní fún àwọn tí ó bá gba ìbéèrè lórí fìtílà ìgbàgbọ́ yìí ẹ lè pè mí ká fi ṣọwọ́ sí wọn bóyá bíbélì ni kódà ó lè jẹ́ recharge card kékeré kan náà ni kákàn fi máa ṣe ìwúrí fún ara wa lórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣe wípé ẹ ń ta ọjà kan tàbí èkejì náà ni ẹ lè kó ẹ̀bùn wá sí orí ètò yìí ẹni tó bá sì ti gba ìbéèrè báyìí a ó fi ṣe ẹ̀bùn fún ẹni bẹ́ẹ̀. Tí ó bá tún di ọjọ́ mẹ́jọ fìtílà ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 pẹ̀lú Ebenezer Ayodele Ogunniyi ọmọ bàbá oníwàásù ọmọ ìyá mission lóde Pella nílùú Sẹ́yìn a ó tún máa mú wá sí etí ìgbọ́ yín lórúkọ gbogbo àwọn ọ̀gá wa nílé iṣẹ́ yìí pátápátá lórúkọ studio manager mi bákan náà. Mr. Steven ẹ ṣe gan tó bá tún di ọjọ́ mẹ́jọ ẹ pàdé wa lórí fìtílà ìgbàgbọ́ pẹ̀lú ọmọ bàbá oníwàásù ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀.

0: gbogbo ayé ń dà dàrí
1: kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ̀.
2: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: Ẹ̀kaalẹ́ àsìkò ìsinmi òní, àkójọpọ̀ ìròyìn lẹ́wà. Lọ́mú wá fún yín láti ìpínlẹ̀ Kànga Gbọ́mọgbẹ́, 89.3 FM, eléyìí àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yan olùbádámọ̀ràn pàtàkì tuntun lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ìjọba àpapọ̀ ṣe àfikún iye owó tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè yá láti fi ṣètò ìkọ́lé nígbà tí wọ́n fojú sun àti máa bu owó lu ẹ̀yáwó fún ìkọ́lé tó ń lọ bí 2,000,000 lọ́dọọdún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọrírì bàbá rẹ̀ tó ti dolóògbé bí a ti ṣe ṣe àmì ìrántí ọdún 14. Ẹgbẹ́ òṣèlú Accord Party ni a ti yan Ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùdíje wọn nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti kéde ìyànsípò kọ Wàsíù Ọlárẹ̀wájú Smart gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣòfin àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ọlárẹ̀wájú Smart ni àpẹ yóò máa gba ipò lọ́wọ́ Ibrahim Ọlárẹ̀wájú ẹni tó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ láti díje dupò ní ìlú tí a ti gbébi. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ààrẹ ti ṣe sọ, Ọlárẹ̀wájú Smart ni àpẹ yóò máa láǹfààní àti máa bọ́ sí ipò náà pẹ̀lú àwọn àjọṣepọ̀ ohun tó ti ní gẹ́gẹ́ bí ìrírí pẹ̀lú àwọn tí a pè wọ́n ní òṣìṣẹ́ papọ̀ nílé-ìgbìmọ̀ aṣòfin. Eléyìí tí a pè yóò sì tún máa ṣe àkójọpọ̀ ètò ẹ̀kọ́ àti ìlànà tó ní ṣe pẹ̀lú òye rẹ̀ nínú àwọn nǹkan ìlànà ọ̀rọ̀ ìlú. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, ó jẹ́ ẹni tí ó ní ìmọ̀ àti jẹ́ òye dókítà nínú ẹ̀ka ètò mímọ̀ ṣàkóso ètò ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ Ifáfitì ti Lead City, nígbà tí ó sì tún ní ètò ẹ̀kọ́ àgbà nínú ètò ìṣàkóso àwùjọ láti ilé ẹ̀kọ́ ti Ifáfitì nílé òkè ìta yan Harvard. Ilé-iṣẹ́ ààrẹ ni wọ́n lọ rọ Ọlárẹ̀wájú Smart láti ṣe àmúlò ìrírí rẹ̀, àwọn ọgbọ́n inú rẹ̀ tó ń ti ìfarajìn rẹ̀ sí ètò ìṣàkóso àti àwọn kan tó ní ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣòfin tó fi máa jọṣepọ̀ láàrin ilé-iṣẹ́ ọ̀hún àti ilé-iṣẹ́ ààrẹ, ẹ̀ka, àjọ àti àwọn ilé-iṣẹ́ tó jẹ́ ti ìjọba tó ń ti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ìjọba àpapọ̀ ti ṣe àfikún sí iye owó tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè yá fún ẹ̀yáwó ilé sókè sí 1,095,000 naira láti jẹ́ kí ó rọrùn fún ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí láti rí ẹ̀yáwó fún rírà tàbí kíkọ́ ilé, nígbà tí ìjọba náà tún fẹ́ fún kí ìṣàkóso àti ìmúṣẹ òfin nínú ẹ̀ka ilé àti ilẹ̀ kúrò láǹfààní àti sunwọ̀n sí i fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Mínísítà fọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè ìlú Dókítà Mutak Rabeh Dahma, wọn ló pàṣẹ yìí lópin ọ̀sẹ̀ níbi àpéjọ kan eléyìí tí a pè wáyé nílùú Àbújá. Ètò tuntun yìí ló ní ìrètí láti mú kí ilé ìfowópamọ́ ọ̀rọ̀ ilé nílẹ̀ Nàìjíríà kí ó lè fọwọ́ sí ó kéré tán 2,000,000 ẹ̀yáwó ilé lọ́dọọdún, tí ó sì tún jẹ́ kí àwọn tó ń ṣe àfikún sí ètò ìṣúná ilé gbé lè láǹfààní sí 15%, eléyìí tó ní ṣe pẹ̀lú owó ìfẹ̀yìntì wọn gẹ́gẹ́ bí owó fún ilé rírà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìṣòwò ilé tó ń pọ̀ sí lórílẹ̀-èdè yìí, Dahma ṣàlàyé pé ìjọba ń gbèrò láti ṣètò àkọsílẹ̀ orílẹ̀-èdè fún owó ilé, ìforúkọsílẹ̀ àwọn onílé, eléyìí tí wọ́n pín pọ̀ tí wọ́n sì ń fi ṣe ètò ẹ̀yálé, ìmúṣẹ òfin lòdì sí yíyí ilé ìgbé sí ilé ìṣòwò láì bófin mu, àti kí wọ́n ṣe òfin àpẹẹrẹ fún ìbáṣepọ̀ láàrin onílé àti ayálégbé láti dáàbòbò ẹ̀tọ́ àwọn méjèèjì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ṣe ìmọrírì sí bàbá rẹ̀ tó ti di olóògbé Pa Ọlátúnbọ̀sán Mákindé, ẹni tó ṣàkàwé gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì ti ètò ìwà òtítọ́, ọgbọ́n inú àti ọ̀rọ̀ ìmọ̀ràn lẹ́nu rẹ̀. Òun ni a pe ó ti ṣe ètò ìdarí ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní kò ṣeé máa gbàgbé ní ìgbàkúùgbà pẹ̀lú bí ó ti ṣe lo odidi ọdún 14 láìsí bàbá náà mọ́ pẹ̀lú gómìnà. Ó sọ̀rọ̀ yìí níbi ètò ẹ̀yẹ ìrántí 14, eléyìí tí ó ṣe fún bàbá náà, eléyìí tí ó sì wáyé nílé ìjọsìn ti ilé ìjọsìn Cathedral of St. Peter Arimọ nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti ń ṣe ìmọ rírì àwọn ìgbésẹ̀ àti àwọn àlàkalẹ̀ tí bàbá náà ti fi sílẹ̀ tó fi mọ ojú òpó tí bàbá òun fílẹ̀ tí ẹnikẹ́ni kò lè dí láti ìgbà òun. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ètò ìsìn náà, Gómìnà Mákindé, on lo sakawe gaga sakawe baba re gege bi opo kan soso ere ti oun to ati ore timotimo ti oun ko le gbagbe ninu oro iwaso re e ti se asaju esin ni bi eto na bishop nile ibadan eyan olusiragutan williams aladekube eleyi to sakawe baba na gege bi omo leyin kristi to to en to si fi igbe aye re sin olorun ijo olorun ati agbegbe eleyi ti on bara won Gomina ipinle Osun Ademola Adeleke ati idari egbe oselo Accord Party lapapo nile yi oni apin ti kede oko Are Bola Ahmed Tinubu gege bi olude oludije kan soso pataki fun egbe ohun ninu eto idibo si ipo are lodun 2027 gege bi atejade oniroyin to wa latowo Gomina Adeleke papa julo latowo agbenuso tun ni si oro ipolongo atundi ibo re pelu mi Olaje Ngbese Gomina ati idari egbe na ni epin se pade papo lale ana nilu osebo ti solulo ipinle osun nibi ti an ti soro ti an si jiroro te sowo iwaju lori awon kan to ni se pelu n tun koju egbe oselo na idari egbe na lo salaye pe o se pataki fun isakoso Are Bola Tinubu lati tesi waju ki an si ri pe won yanju gbogbo awon ise ona ati ise akanse le ti won ti bere papa julo orile ita ti ri oju ona mo sose Eko si Kalaba Sokoto si Badagry nigba to nsoro lori ijiroro lori eto idipo si ipo gomina ni ipinle osun ti o waye losu kejo tun bo ye ele ti an pe won si soro lori bi awon egbe ati awon adari egbe ohun re ti se nlago ikelo lori awon kan to ni se pelu idaloro idunkoko ati mi won wa ti o to lasiko eto idipo won se isoro nipa sise amulo awon to ni se pelu eleto abo tako egbe oselu Accord Party ni ipinle osun nibi ti an ti lago ikelo sita awon kan ti ofra si gege bi jandoko ni royin gbe pe won ni won yabo ibodo kan ti an ti bere si ni pin awon kaadi idibo alalope ni agbegbe ile eko ti Oyinlola alako ni ile eko alako bere Oyinlola ni agbegbe Okuku ni ipinle Osun nibi ti pe won ni awon to je osise eleto idibo ile INEC nibi ti an ti pin kaadi idibo alalope fun awon eyan sumo ti pe won ni awon eyin bi faposoko ri won ni yabo be ti won si bere si ni ko awon kaadi ohun lo isele naa ti pe waye loni ni a pe o da opolopo omi alaafia alabebe ohun ru nibi ti pe kaloku lo bere si ni sasala fun emi ara re nigba ti won fidi oro naa mule fun awon ninu atejade oniroyin ileise olopaa ni ipinle osun ni alukoro re Abiodun Ojelabi salaye pe en ti se komisanna olopaa ni ipinle naa Ibrahim Gotan ohun lo ti bu enu ate lu ikolu naa Ojelabi salaye pe komisanna naa lo ti wa pade lo ti pase pe ki iwadi orun kini won o bere lori oro naa ki won se idamo ifofinbe ki won se ri pe awon ti won sise ohun oni pe won ko lo si iwaju ile ejo o safikun re pe ile ise olopa naa ohun lo ti wa tari awon to je iko amuseya re sita eleyi ti won si bere igbesi awore kini won lori oro naa lati ri pe owo ti awon janduku ti won sise laabi naa ki won si gba awon ikaade alalope ohun pada leyo soka ne ipari ajo serap oni epin ati pe ejo tako ile ise epo robi ile nigeria nnpcl lori ikuna re lati salaye iridi awon nkan to ni se pelu owo kan tin lo bi trillionu lona oko le ni igba o din mesan eleyi ti an je owo epo lorilede nigeria ti an pe won ni won se akojo re ninu awon nkan to ni se pelu eto ayewo owo eleyi ti won pe won ko le salaye bi an ti na ati bi owo an ti se jade ọ̀rọ̀ yìí ló jẹ jáde nínú àtẹ̀jáde oníròyìn látọwọ́ ẹni tí ṣe igbákejì adarí àjọ serap kọ́láwọlé olùwádàrẹ nígbà tó jẹ́ kó yí ọ̀rọ̀ náà di mímọ̀ fáwọn oníròyìn lónìí òde yìí gẹ́gẹ́ bí serap ti ṣe sọ ni pé iléeṣẹ́ epo rọ̀bì ilẹ̀ nàìjíríà ó ní ìròyìn gbé pé wọ́n ni wọ́n ṣe àkọọ́lẹ̀ owó tírílíọ̀nù lọ́nà 200 náírà nínú àwọn ètò àyẹ̀wò owó ọdún 2023 eléyìí ti ń pè wọ́n ní wọn kò sì lè ṣàlàyé bí wọ́n ti ṣètò ìnáwó náà àwọn tí wọ́n fi gbé iṣẹ́ àkànṣe fún àbí ohun tí wọ́n fi rà tàbí àwọn ọ̀nà tí wọ́n gbà na owó náà nínú ẹjọ́ náà tí wọ́n pè lọ́sẹ̀ tó kọjá níwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá àjọ serap ló ń pè ilé ẹjọ́ ọ̀hún láti pàṣẹ fún àwọn tọrọ kan láti wá ṣàlàyé won ti se eto inawo ohun gbogbo awon to ni se pelu akole iwe owo eleyi to ni se pelu bi ati inawo won laarin odun 2023 oni kan wa salaye gege bi ase na mi won ti se nbere re akojopo iroyin le wa fun ti ale eto ni koni ju bayi lo sugbon ki a to ma lo eje ki a boju awon kokoro to wa ninu iroyin na ninu iroyin on lati mo afoyin pe are Bola Tinubu ti kede yan sipo Wasiu Olorun re waju smart gege bi olo badamoran pataki tutun re lori oro to ni se pelu ilegbimo asofin ati ilegbimo asoju sofin ijoba apapo se agbende awon kan to ni se pelu eto aye iyawo eleyi ti o ma lo bi milionu 5.90 naira gege bi igbese ati faye le fun awon orilede yi lati ra aye si eto iyawo ile kiko ati ile gbigbe lorilede Nigeria bakan na ni gomina ipinle Oyo Odimero Seyi Makinde loni ti se eto iranti baba re pa Olatunbosun Makinde eni to sakawe gege bi olubadamoran pataki olooto eniyan eni to kun fun ogbon ati ifara enijin toto eleyi ti pe won ni gbogbo awon nkan to ko lara baba na on lo se eto ilana bi o ti se irin ajo re nigba to si nje kodi mimo pe idare baba na lati bi odun be merin lati baba won ti pada oni ko si enikeni to le di aye na bakan na ni gomina ipinle Osun Ademola Adeleke ati idari egbe oselu Accord lapapo nile yi won ti se ikede oruko are Bola Tinubu gege bi oludije si ipo are eleyi ti egbe na yan laayo ninu eto idibo gbogbogbo odun 2027 eyi lo pin iroyin ile wa fun ti ale etoni akojopo ati atunto iroyin lo wa latowo Kemi Sola William Zema gbagbe wipe le darapo mo wa lawon ojo opa ile jara wa gbogbo pelu ati Wells 893 nigba ti ele feran ti o si tele wa loju opa ile jara Facebook wa pelu ati Wells 893 FM fan page bakan na ele le gbo asowo iwaju si loju ipona ti agbaye ti www.wells893.com nigba ti ele pe tabi fi atejise sowo ninu yara ikoro ijo ikoni ikanga agbamogbe lori ero 0916-893-2000 fun awon isele eleyi to ba soju eni Adedamola Oloede loniroyin e se tembo ikoni ikanga agbamogbe 89.3 FM Olorun yoboko fun yin orun ayo laosun.
1: West Radio 89.3 FM Kanga Agbemagbe.
2: Welcome to Junior's International School, Ibadan, where academic excellence thrives in an atmosphere of love, care, and safety. With a team of experienced and dedicated educators, we inspire young minds in a stimulating environment that nurtures learning, creativity, character, and confidence. Our rich and dynamic curriculum prepares pupils for outstanding success in both local and international examinations, opening doors to limitless opportunities and a bright future anywhere in the world. At Junior's International School, we go beyond academics. We identify and nurture every child's unique potential, raising globally minded leaders guided by strong moral values and godly principles. Join us in shaping tomorrow's leaders today. Admission test into pre-nursery to year 5 holds on Tuesday, 4th August 2026. Venue, Junior's International School, Alafin Avenue, Uluyole Estate, Ibadan. Time 9 a.m. Admission forms are available online at www.juniorsinternationalschool.com/admissions or at the school premises. Juniors International School, Center of Excellence.
3: Hello, Miss Flora. Finally, this holiday is here. But honestly, I don't know what to do with my children.
4: Why? Aren't you excited that you're on break?
3: Excited? One talks from morning till evening without control, and the other one can barely introduce himself. I'm worried about both of them.
4: Now you see the work that we teachers put in. But then, I have a perfect solution for you. Why not enroll them into the Wells Radio Media Academy Summer School 2026?
3: Media Academy? For children?
4: Absolutely. They'll learn public speaking, broadcasting, confidence, communication, and so much more. Matter of fact, I'm enrolling too. I want to sharpen my public speaking skills before the new school term.
3: Really? Then we are definitely coming.
4: This holiday, turn potential into purpose at Wells Radio Media Academy Summer School 2026 from 12th August to 18th September. Enjoy 6 weeks of practical media training, studio sessions, and mentorship from experienced trainers, open to senior secondary school students, teachers, parents, and busy professionals. So whether you're building confidence, improving communication, or turning your voice into a career, This is your opportunity. For further inquiries or to register, call or WhatsApp 0814-694-6928. 0814-694-6928. Don't let the holiday go to waste. Enroll today at the Wells Radio Media Academy Summer School 2026.

Ẹ̀hó ìwọ ayọ̀ sólúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹwọ́ sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ wò àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì. Ẹ máa dúpẹ́ fún. Ẹ máa sọ dáadáa nípa rẹ̀.

0: ẹ máa gbéga. Ẹ máa ṣe ní ọba àwọn ọba. Ẹ máa kó kìkì rẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ewéko igbó wọ́n ń dúpẹ́ o. Ẹran ìgbẹ́ wọ́n ń dúpẹ́. Omi inú òkun wọ́n ń dúpẹ́. Àwọn ẹyẹ tí ń fò lójú ọ̀run wọ́n ń fi ìyìn bàbá hàn. Ẹja inú omi wọ́n ń kí Ọlọ́run kú ọṣẹ́. Ṣé ẹ rí afẹ́fẹ́ tí ń fẹ̀hùn ó ń sọ títóbi agbára Ọlọ́run ni? Oòrùn tí ń mú ìpolongo iṣẹ́ ìyanu Ọlọ́run ni. Kí a ní wàá ṣe mí? Kí ni yóò ṣe ẹ̀yin náà? Bẹ́ẹ̀ wá ní dúpẹ́. Ṣé bí àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀? Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀. Pátápátá ọlápẹrẹgẹdẹ ògo. Ọba tí ń gbé ní pẹ̀kun ọ̀run ọ̀mọ̀mọ̀ tó morí ẹ̀dá orísun ayọ̀ ọ́ gbogbo èèyàn. Ó ní bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tó ti ń bẹ̀ẹ́ tó ní àmọ̀ bẹ ọ̀ wàwàwà tó ti wà tó ní àmọ̀ wà. Ọlọ́run tí ò lórogún bẹ́ẹ̀ ni kò lọ́bà kan o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ó forí ṣe lé ọgbọ́n ó fi ikùn ṣe lé ọ̀rọ̀. Wà á fi ẹnu ṣe lé igbó lòun tí ń gbé ọ̀rọ̀ jáde. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀. Káyè yóò tó wà ohun ló ti ń bẹ. Nígbà táyé ń bẹ ìwọ ló wà. Báyì ò bá sì tún sí mọ́ ìwọ náà ló tún máa jọba. You are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀. Ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ̀. Ohun tó fi ṣe agbára kò yé èèyàn. Bí n bá sì tún wo iṣẹ́ ọwọ́ ẹ, ẹ̀rù ó sì máa bà mí. Ó tóbi tóbi ó fẹ̀fẹ̀fẹ̀ ó gágágá ọ̀run ò gbà ọ́. Bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́ ò wá fọ̀run ṣe lé ó fi ayé ṣe àpótí ìtìṣẹ́. Gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún. Ìwọ nìkan náà ni aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣe fìlà fún. Ìwọ ló ń fi ọba jẹ ìwọ náà ló tún ń rọba lóye. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ó dáyé mo mọ̀ bálà lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́. Mo dáyé mo bárun lórí ni bó ṣe fò débẹ̀ kò yé mi. Egungun ló mọ̀ fi rọ ọmọ sínú aláboyún. Aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù kò débi ọmọ ń gbé. Àwọn oníṣáyẹ̀nsì ayé wọ́n gbìyànjú láti mọ̀ di agbára rẹ̀. Wọ́n wà títí tí o. Àwọn kan lọ́nú afẹ́fẹ́. Àwọn kan lọ sínú òṣùpá. Àwọn kan lọ sínú òòrùn. Ọlọ́run ni wọ́n kún wá kiri. Dàwọn á ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ́lọ́run ni wọ́n bá ní kò sọ lọ́hun. Ẹgbọ́n ṣe ò sọ lọ́hun. Ọlọ́run bẹ́ o. Ọlọ́run wà. Ó gbé ayé sórí omi. Àtijọ́ mo ti ń tẹlẹ̀ ilé òjì mọ́ mi lẹ́sẹ̀ rí iṣẹ́ Ọlọ́run ni. Àdìtú. Àtijọ́ mo ti ń wo sánmọ̀ sánmọ̀ òmọ̀ jálulẹ̀ lé mi lórí rí. Bẹ́ẹ̀ rí sánmọ̀ ló tẹ́ lọ rẹrẹrẹ bí ẹ ń tàṣọ yìí. Wọ́n á wò ó fín bóyá ibìkan ti ẹ̀wà tó ti fò kó gbé dúó ni. Èmi ò mọ̀ rópo kan tó fi gbé sánmọ̀ dúó. Àdìtú níṣẹ́ rí olódùmọ̀rẹ̀. Ẹ̀rù ẹ̀ ń bà mí o. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Ò ń gbébi mímọ́, ò ń jẹ mímọ́, ò tún fi mímọ́ bora bí aṣọ. kabiyesi re olodumare o tobi tobi o segbe iwo lo tun fun ye gege bi ateleke ah aditun se re olodumare iwo ni oloju ina olowo ina alapa ina oloro ina iwo gan ni na jonirun lo fi je pe bo ba wo mi mo le pe o ni akoko ninu ina bo ba se tun wo mi mo le pe o ni ekerin ninu ina ati akoko atekerin iwo nina tin ju igbe ti igbe osirun abesi re olohun o ere npa mi olodumore you are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Kabiyesi re Olorun. Olorun oba mi ibare. Akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo. Asu dede bi ojo oro gojigo ekun oko oke. Gbolo igba ni tin gbe gbogbo oro koro mi. Iwo ni o. Kabiyesi re Olorun. Olorun oba mi ibare. O ti di majemu laarin mi atolorun ni. Àwọn kan ni mo ti lè kí Ọlọ́run jù. Àwọn kan ni mo ti lè yìn jù. Màá ní ta ni ìbá kìta ni ìbá yìn bí òṣù Ọlọ́run. Má jẹ̀mú láàrin èmi àtọ́lọ́run ni. Ibi àjọ dì sínú. Ló fi jẹ́ wípé ní gbogbo ìgbà bá ti lórí ọ̀fẹ́ láti gbóhùnmí sórí afẹ́fẹ́ ìbá Ọlọ́run ni ó kọ̀ọ̀kan ṣínú. Wọ́n ó dá ìbà padà sọ́dọ̀ ẹni tó ní ìbà. Wọ́n ó ṣe lọ́ba àwọn ọba wọn ó mọ polongo orúkọ rẹ̀ ni. Wọ́n ó mọ sọ dídára rẹ̀ ni. Ó ní olùgbàlà mi. Ó ní ẹlẹ́dàá mi. Ó ní òpó tó gbé ayé mi ró. Àgádágodo ẹ̀mí gbogbo ẹ̀ ó ní ṣe oní tì í. Bó bá wù ú yóò ṣe tẹlòmíì bó bá sì tún wù yóò ti tẹlòmíì tí ò sí ẹni tí ó bílé rè. Bẹ́ẹ̀ ni bó ṣe wù ní ṣọlá bó bá ṣe wù ló ń ṣògo. Kábíyèsí re Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ṣèbí ìgbà mò ń dágbére lórí ètò yìí láyà àjẹjọ. Àbẹ́ ti gbàgbé ńgbà tá à ń tàtàpín ṣẹ̀ ni. Mo ní bó bá dùn ní kájọ pàdé. Ṣé kí n wá má tàn yín? Ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ àbámúdá. Èmi náà tíráì rẹ̀ wò ni. Mo rísíkì ẹ̀ wò ni. Ọlọ́run ọba mi òkè ló bá ń fàṣẹ sí. Ẹ̀yin kọ́ yìí láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà. Ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú o àwa kan la kù. Lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kù àwọn kan fúnra lára tí wọ́n làwọn ń tọrọ kú fúnra wọn. Ẹ ń bi mí léèrè pé bó ló ṣe jẹ́. Ohun tó fi jẹ́ kò yé mi náà. Ṣèbí mo ti máa ń sọ fún yín àbẹ́ ti gbàgbé ni. Àánú Ọlọ́run lèmi rí gbà o. Àánú Ọlọ́run lẹ́yìn náà rí gbà. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ṣọ̀lá àti gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ọlọ́run ló lòun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún. Ewúrẹ́ ilé ń wa lápàtà mi bí ìkókù ni àgùntàn ọ̀dẹ̀ ń wa lápàtà mi bí ìkó rọ̀run. Ìwò tó mẹ́ẹ̀dá yé ń wo àwòdì òkè mi ni bí ìkó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ yọ. Ọ̀tá ní dọ́mẹ̀yẹ lókun àwọn wọn ń dá lóró. Àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kólókó wa mú. Àmọ́ orí ẹyẹ ni ò pẹ́. Bẹ́ẹ̀ ni bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́. Ó gba pọ́ńpọ́ lọ́wọ́ onípọ́ńpọ́ fi fọ́ọ̀mù onípọ́ńpọ́ lórí pòpòpò. Tonípọ́ńpọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tonípọ́ńpọ́ gbọ́dọ̀ gbìn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Bóyá ìgbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Kàgbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba ògo ló fẹ́ wọlé. Ṣé ẹ̀gbọ́ ni? kan to bere pe ta ni oba ogo yi
1: akorin to ti yin baba ti ko le yin ba
0: o da won lohun o ni oluwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun
1: le jise mo
0: se mo pe won stubborn
1: ohun eluwa olorun nigba kan to
0: ti ani se gbe ori yin soke yen nu ona ka gbe yin soke yin lekun ayeraye
1: je o eda mi
0: oba ogo fe wole omo tutu n bi le re pe ta ni oba ogo yi
1: o eda mi momo je o
0: wa gbo mi dada oluwa awon omo ogun ni
1: ori mi momo
0: ologun ni oluwa oluwa si ni oruko e bene to e ka le o ni gbogbo bi ti afefe ikone yi nfe de mo ki yin o lokunrin lobirin lomode ati agbalagba

Ètò yìí ni àǹfààní fún gbogbo àwọn tó ń ṣe àfẹ́rí orin ẹ̀mí. Àwọn tí ò ń gbẹ orin ẹ̀mí ń gbẹ. Wọ́n ti wá lọ́tùn, wọ́n ti wá sósì, wọ́n ní kò sórin ẹ̀mí mọ́. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé orin ẹ̀mí ń bẹ o. Ẹ̀bẹ́ bá sọ pé wọn ò tó nǹkan ìrùn àwọn tí ń kọrin ẹ̀mí. Mo lè gbà bẹ́ẹ̀ pẹ̀lú yín àmọ́ pé orin ẹ̀mí ò sí mọ́. Orin ẹ̀mí sì wà. Àwọn tí ń kọ́ wọn lè mọ́ tó nǹkan lóòótọ́. Ẹ̀yin tá a pè lórin ẹ̀mí ẹ̀mí ni. Ẹ̀yin ò mọ̀ pé mi kì í kú. Bá a bá sì ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run. Àwọn agbára tí ń ṣiṣẹ́ ìyanu. Ṣebí mo ti máa ń sọ fún yín àbẹ ti gbàgbé ni bẹ́ẹ̀ bá ti á gbàgbé ẹ dákun ẹ̀jẹ̀ ràn yín létí. Wípé níbi a bá ti ń kọrin ẹ̀mí àwọn ìdè a máa já o. Níbi tí wọ́n bá ti ń kọrin ẹ̀mí aláìsàn a máa sàn. Níbi wọ́n bá ti ń kọrin ẹ̀mí adití wọn a máa gbọ́ràn. Àwọn àgàn pàápàá àwọn a máa dọlọ́mọ. Àwọn tí wọ́n ń fojú sọ́nà fún iṣẹ́ ìyanu Ọlọ́run lọ́nà kan tàbí èkejì wọn a máa rí iṣẹ́ ìyanu gbà. Ṣé kí n tó wá sọ fún yín? Níbi a bá ti ń kọrin ẹ̀mí àwọn òkú a máa jíǹde. Ẹ tí ìrírí àbí? Mo ń sọ ohun tí mo mọ̀ fún yín. Àníṣẹ́ bá a bá ń kọrin ẹ̀mí agbára Jésù a máa ṣiṣẹ́ ìyanu. Òkìkí Jésù a sì máa tàn káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ni agbára ti ń bẹ́nu orin ẹ̀mí kò kéré rárá. Lọ fi jẹ́ wípé kò lè kó iye ní. Tọ́ fún àǹfààní àwọn tí wọ́n ní orin ẹ̀mí ò sí mọ́, iléeṣẹ́ West Radio wọ́n ṣe àgbékalẹ̀ ètò alágbára kan. Ṣíṣàwárí àwọn olórin ẹ̀mí. Bẹ́ẹ̀ ni ètò ọ̀hún ó ti súnmọ́ ìtílé báyìí. Ìpele àkọ́kọ́ yóò gbìnà yá láàrin ọ̀sẹ̀ díẹ̀ báyìí. A ti mọ àwọn tá a fẹ́ mú. Àwọn olórin ẹ̀mí wọn ò mọ jókòó papọ̀ ní ìlànà ìkọrin papọ̀. Upper Room Experience with Gospel Musicians. Ẹ gbọ́ orin agbára. Kábíyèsí Olódùmarè. Àwọn ohun èlò ìgbàlódé. Òní yóò gbé orin ọ̀hún jáde. Ní ìlànà gbígbọ́ ní àfetí gbọ́. Ìyún èyí tó lóyìnbó ń pè ní ọ́díò. Àti ní ìlànà fífi ojú rí ní wíwò. Èyí tó lóyìnbó ń pè ní fídíò. Bẹ́ẹ̀ ni àwọn kámẹ́rà èyí tí wọ́n fi ya sí ọ̀hún. Ó dàbẹ̀ bá ń wò yóò mọ́lẹ̀ bí ojú ọmọ tuntun ni. Àwòrán inú rẹ̀ kedere báyìí ní òrí. West Radio 89.3 FM ó ti dá mi kaná. Ẹ̀kọ́ àfojúsọ́nà ni. Kàìkàìkàì. Ẹ̀wá wo bi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti ṣẹlẹ̀ ní ìyàrá òkè. Ẹ tó fi ilé ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Pentecost lọ́jọ́ sí nípa orin ẹ̀mí ní ń bábọ̀ báyìí. Kò sí iléeṣẹ́ rédíò kan tó ṣerú ẹ̀ rí. Bẹ́ẹ̀ bá ti rí rí ẹ̀jẹ̀ kí n gbọ́. West Radio ó fi ìtàn balẹ̀ ní ìlànà kíkọ́ àwọn olórin ẹ̀mí jọ. Wọ́n ṣe ọ́díò, wọ́n tún ṣe fídíò. Promotion wà bẹ̀rẹ̀ Kábíyèsí Olódùmarè. Ní kété táwọn olórin ẹ̀mí gbọ́, wọ́n bẹ̀rẹ̀ sí fìfẹ́ hàn. Kàìkàìkà. Ẹ̀kú ti mọ rédíò Apostle. Àwọn bá a bá ṣe sọ bẹ́ẹ̀ náà ní rí. Èé ṣe ìrìn àjò àná. Èé ṣe ìjẹta. A ó ti pẹ́ gan. Kábíyèsí Ọlọ́run. Tọ́ ẹkú ìfojúsọ́nà labala bẹ́ẹ̀. Lálẹ́ tòní mo lálejò lára àwọn tí ó máa kópa nínú orin ẹ̀mí yìí.
Evangelist Abimbola Odeleye Epsiba awon na be nibi orin won ni o kokko lo Abesu Olodumare oya Evangelist Abimbola Odeleye e ba n gbohun soke ninu orin

Lóòótọ́, kò sí àkókò láti fi ṣòfò. Orin ẹ̀mí tún ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lálẹ́ tòní ẹ̀dákan ẹja tún jọ rin ìrìn àjò ẹ̀mí. Ẹja jọ ṣé bá a ṣe máa ń ṣe. Ṣé bí orin ẹ̀.

0: mo fe ke mo ni feelings awon ti won fe joko ni yara oke ni lati bi orin emi jade we so lorin ana seyin na tin feel e awa o ni lo mo en tin fi enu je olorin emi wa ta ri ninu ise ati igbesi aye won bẹ́yìn náà bá ti ń rí wọn ẹ ó ti mọ̀ pé lóòótọ́ olórin ẹ̀mí ni wọn. Tọ́ ó yẹ jẹ́ kí n máa lọ sí ọ̀dọ̀ evangelist Mrs. Abimbola Odele. Àwọn èèyàn fẹ́ gbọ́ òun yín ẹ̀ka lẹ́mà.
1: Tọ́ fún àǹfààní gbogbo àwọn tó ń gbọ́ wa ní ilé wọ́n fẹ́ mọ̀ yín ju bí mo ṣe ti sọ̀rọ̀ nípa yín lọ. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé.
2: A kí gbogbo àwọn aráalé o, ṣàlàfíà làbá yín. Orúkọ Jésù.
0: Ẹ súnmọ́ kí ni ó dáadáa.
2: Fi wá sílẹ̀ o.
1: Àmì.
2: Ní orúkọ Jésù. Orúkọ tèmi ni Ajínrere Abimbola Odeleye Epsiba, tí gbogbo ayé mọ̀ sí Epsiba Voices.
1: Tọ́ ẹ̀yin ni wọ́n ń pè ní Epsiba. Àti mo ń gbọ́ lọ́tùn-ún ló sì Epsiba táwọn èèyàn ń pè yín lọ́tùn-ún ló sì ń kí ló bí gan.
2: Nínú ìwé Isaiah chapter 62 bíbélì dẹ́kun ayé oyé wa nípa àwọn ọmọ Israẹli nígbà tí Ọlọ́run sọ fún ni a kì yóò pè yín ní ìkọsílẹ̀ mọ́ ṣùgbọ́n a ó máa pè yín ní Epsiba nítorí pé Ọlọ́run sọ wípé a kò ní pè wọ́n ní ìkọsílẹ̀ mọ́ mo wo bí tí mo ti ń bọ̀ mo torí ibi tí mo ti jáde wá àárín àwọn mùsùlùmí ni ìdílé mùsùlùmí mo ti jáde wá.
1: Kábíyèsí ìdílé mùsùlùmí lẹ ti jáde wá báyìí.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Bẹ́ẹ̀ bá sọ àwọn èèyàn lè gbàdọ́ o.
2: Bẹ́ẹ̀ni
1: sá. Ẹ dàbí Jésù gan.
2: So nígbà tí mo ní àǹfààní láti tí Ọlọ́run bá ọkàn mi pàdé tí mo ní ìgbàlà ọkàn. Mo rí pé àǹfààní yìí ó ṣe iyebíye. Kò dẹ̀ ń ṣe gbogbo ènìyàn ló máa ń wọ́tọ̀. Ìgbàlà ọkàn. Gbogbo èèyàn náà máa ń wà sùfún pé gba Jésù. Kò ṣe gbogbo èèyàn ló máa ń ní oore ọ̀fẹ́ láti gba Jésù. So nígbà tí mo gba Jésù lọ́lọ́wọ́ àti olùgbàlà mi, mo rí wípé eléyìí orí ọ̀fẹ́ ni o. Wípé tí Ọlọ́run ò bá ní dídùn nínú ayé èèyàn ní orí ẹni yẹn, kò ní ní ìgbàpàdé tí ó máa mú kúrò nínú òkùnkùn. Tó máa wá mu wá sínú ìmọ́lẹ̀ ayérayé. So mo rí ní ọ̀rọ̀ yẹn gbà tí mo kà á, mo rí pé ọ̀rọ̀ yìí gan èmi ló bá wí nínú bíbélì pé a kì yóò pè mí ní ìkọsílẹ̀ mọ́ ṣùgbọ́n bá pè mí ní Epsiba, ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, tí Ọlọ́run tínú ẹ̀ yọ sí, ó gbé níyàwó. Wọ́n sọ gbogbo àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì, Ọlọ́run ni ọkọ wa, àwa ni ìyàwó. So Ọlọ́run gbé wa ní ìyàwó. So ọ̀rọ̀ yẹn gbà tí mo kà á níbẹ̀ èmi gangan lọ̀rọ̀ yìí báwí. So kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gan mo ti mọ̀ pé Epsiba ni mí lọ́wọ́ Olúwa nítorí Ọlọ́run yọnu sí mi.
1: Orúkọ tẹ́yìn jẹun láti inú ọ̀rọ̀ Ọlọ́run lẹ ti mú.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Kábíyèsí Ọlọ́run. Tọ́ bí n bá wá ní kí n bí léèrè bàbá ní a máa kà á ní èjì yóò ti tó ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin.
2: Lórí ọ̀sìn Ọlọ́run ó ti ṣe díẹ̀ náà ṣùgbọ́n tàbá ní pé ká máa kà á ó ti ju ojú ogún ọdún lọ sẹ́yìn
1: kátàkẹ́rẹ́. Ó ti ju ogún ọdún lọ.
2: Bẹ́ẹ̀ni sá.
1: 20 years.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Ẹ ti pẹ́ nídìí iṣẹ́ orin yìí o.
2: Bẹ́ẹ̀ni. A ti bẹ̀rẹ̀ láti ìgbà tá a ti wà ní akọrin díẹ̀díẹ̀. Láti ìgbà yẹn ẹ̀wọ̀n tí èèyàn bá wà nínú akọrin. Ẹni yìí ó dàbí pé ó fẹ́ ní àwọn orí ọ̀fẹ́ kan tó tún ju àwọn tó wà ń bẹ́ẹ̀ lọ. So ìgbà yẹn ni mo ti mọ̀ pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́. So láti bẹ́ẹ̀ a máa jáde lọ kọrin. Wọ́n wá pè wá ẹ wá ṣe nǹkan báyìí torí wọ́n ti mọ̀ pé irú nǹkan báyẹn èèyàn máa ń ṣe tó máa ń tẹ àwọn èèyàn lọ́rùn tó dẹ̀ máa ń dára téèyàn bá tó bá gbọ́ wípé a ṣe irú nǹkan báyẹn. So àtìgbà yẹn so tí mo fi ń kọrin mo lè sọ pé ó ti ju ogún ọdún lọ.
1: Àmọ́ tí iléeṣẹ́ ìránṣẹ́ Epsiba tó bẹ̀rẹ̀ báyìí ó ti tó ogún ọdún.
2: Bẹ́ẹ̀ni gbọ̀ngbà tí ó wà launch gangan ta launch it was year 2020. la se wa lonche
1: ya se ko jade gege bi e gbe olorin ti gugu aye mo to eyin e je wa bi re re bere yi oro yin ati bi e se nso itan un indun mo mi po bo gangan le se mo wi pe olorun o pe yin sinu ise iranse orin gan
2: e se go se mo wi pe nkan teyan ba nse to ba tin rowo olorun be eni tin nu olorun odun si ko je pa dura gan lo ma ngba oni o gboro ri pe o gboro ni awon ami emi idanimo pe olorun ninu adura ti mo ti gba yi o ni bo olorun se ndohun lohun ka to wa soro orin so ninu orin mo le joko ki ma receive orin o ti man ka bible mo ma receive pe ya orin ma jade ninu e so ti iru awon kan bayi ba sele atigba tin ba lo fun ise ranse ti mo ba nkorin awon ye ma wa so fun mi pe orin te ko le nkan yen o de ba okan mi pade o orin te ko le nkan yen o sibe ni pe mi gogo le ba soro ni so ohun ni mo fi ma mo fi ro wi pe pe ti olorun o ba pe yan iyan ni ma je won ni ma so won ni ma testify bi pe o so bayi o se bayi tori nkan te ko le nkan yen tori awon be se ko o ti ma tin gbohun yin o ma da be ni pe awon angeli lo nkorin ni so awon eyan ma n jeri siru nkan bayen so mo de gbagbo wi pe ko se ko le je lati ode isu so ko le de lati ode isu to awon kan dara dara isu na ni ti awon eyan ti ti e o sugbon mo mo wi pe bibeli so pe emi to n gbe ninu wa o ma n jeri pe awa lomo olorun so omo olorun a mo iko omo olorun lohun omo isu a mo ko omo isu lohun
1: mo ti fa ile on yoruba un eyin keke bi olorin emi eje n koko biyin le re beere ki n to biyin leyi ti mo fe biyun won ni oso olorin emi mo se bee ni
2: awon eyan ma so bee sugbon olorin emi si wa won po bi igba aye Elijah di to ni ya abohun ni gan ni prophet ni Ọlọrun wa je ko wo pe kini awon eyan prophet ma po lorisirisi to won ni so olorin emi awon eyan to je lori emi si wa ti won korin emi to ye pe igba ti won ba nko won ma awon eyan to wa to ngbo won ma ni ibapade lati odo Olorun a mo pe lati orisun Olorun lo tin wa orisun kan to mo ti ko ni aba won lo tin wa so a ni awon lori emi ni aye ta si wa yi o awon lori emi si wa daradara
1: abeyin na wa lara won
2: nípa ore ọ̀fẹ́ Ọlọ́run
1: nítorí njọ́ kan mo bèèrè lọ́wọ́ ẹnìkan wípé wọ́n ní kò sí olórin ẹ̀mí mọ́ ó ní bí wọ́n bá ní kò sí mọ́ òun bẹ́ẹ̀ tòun o pé wọ́n lè mọ́ sí mọ́ o ṣùgbọ́n òun o olórin ẹ̀mí lòun òun sì wà nítorí náà olórin ẹ̀mí sì wà tọ́ ẹjẹ̀ wa bìyín bó o la ṣe mọ ìyàtọ̀ láàrin orin ẹ̀mí àtòrí tí ìsorin ẹ̀mí.
2: Ibeere yẹn o lagbara.
1: Ẹ bá ń fi agbára dáhùn rẹ̀.
2: Bíbélì jẹ́ kó yé wa àwọn ìlànà wà láti gbé orin kalẹ̀ láti gba orin. Ọ̀nà oríṣiríṣi ni Ọlọ́run ṣe máa ń pín orin fáwọn èèyàn. So tí ẹ bá gbọ́ orin, tẹ bá gbọ́ orin kan tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá sí nínú orin kò tí ì ṣe orin ẹ̀mí.
1: Bọ́rọ̀ Ọlọ́run ò bá ti sí nínú orin
2: kìí
1: sórin ẹ̀mí kábíyèsí.
2: Torí nígbà tí even àwọn tó ń ṣe prayer tó ní ministry prayer anytime you want to pray tó bá fẹ́ pray nínú tó bá fẹ́ gbàdúrà ó gbọ́dọ̀ jáde láti inú ọ̀rọ̀ Ọlọ́run. The same thing ó apply sí orin ẹ̀mí tó bá sọ pé Ọlọ́run rẹ ńṣẹ́ Ọlọ́run rẹ ó fi iṣẹ́ orin rẹ gbogbo orin tó wá ń kọ kò sí nǹkan tó fi bá lọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ni yẹn lọ yẹrẹ wo. There's no way tó bá ṣe fẹ́ máa gba ìmísí yẹn láti ibi tó ti ń gbà tí kò ní relate mọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ń fẹsẹ̀ kan kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ti ń yapa ó túmọ̀ sí pé ẹni yẹn ti kò sórí ẹ̀mí mọ́ torí that is even our call that is what we are called being called to.
1: Mo mo ni awon ibapade kan pelu Olorun. Orin ohun e ko fun mi o. E pe ni eyin ni. Ki le ru debe te fi korin. Te wa pe wi pe eyin ni. Mo si mo pe Olorun le n ba wi nbe. Ki le ru debe.
2: Gba torin yen wa. Orin ma n wa nigba miran. To je pe bi nkan to yan la koja gba mi lori nkan to ri to fi pe ori o ma nda le lori pe most times nkan to yan la koja ati boya o nka bibeli lowo ori gba awon mi si kan le wa lati be na bo orin eyin ni igba yen mo la awon kokan koja so mo wa ri wi pe ti mo ba wo waju Olorun ni mo ri ti mo ba weyin Olorun na ni mo ri ati osun ati osi Olorun ni mo ri nibe pe o omo mi ma wule foya ma foya ma mi kan ohun ni ohun lo da mi sinu aye ohun lo ma ti bere mi bi oro Olorun si Jeremiah pe mo ti mo e lati inu oyun ka to loyun e gan ni mo ti me so mo o je ki gba ti mo nla orisirisi yen koja ninu rin ajo aye mi o je ki mo ro en to Olorun je pe no matter what tin ba la koja laye ohun wa pelu mi ohun mo se

0: àwọn èèyàn lè máa báyàn rìnrìn àjò èèyàn tó jẹ́ ọ̀rẹ́ èèyàn tó jẹ́ ọkùnrin tó jẹ́ obìnrin ó jọ kọ ni tó jẹ́ mọ̀lẹ́bí ni wọ́n máa báyàn rìnrìn àjò tẹ́jọ́ máa sọ̀rọ̀ tẹ́jọ́ máa rìnrìn àjò tẹ́jọ́ máa tẹ́pẹ́ ó jẹ́ ni tẹ́pẹ́ ẹ̀lẹ́ máa sọ̀rọ̀ fún ẹ̀lẹ́ máa sọ̀rọ̀ fún àwọn nǹkan báyẹn bọ́ ọlọ́run jẹ́ ni tó jẹ́ pé kò lè yí padà òun ló máa wà lọ́dọ̀ yín nígbà tẹ́ bá ń la oríṣiríṣi kọjá ó wà títí ayérayé òun ni mo ṣe orin yẹn ṣe jáde wípé ẹ̀yin ni ó wà yóò dẹ̀ ti máa wà títí láéláé.
1: Nínú iṣẹ́ ìrànṣẹ́ orin yìí àwọn àsìkò kan ń bẹ tó jẹ́ wípé èèyàn máa ń wò béèyàn bá wọ ẹ̀yìn wò téèyàn ó wò wípé ọlọ́run ò dákun ò wọ́n mọ̀ jẹ́ kí irú ọjọ́ báyìí kò wáyé mọ́. Àwọn ọjọ́ míì náà sì ń bẹ tó jẹ́ wípé béèyàn bá sì tún wọ ẹ̀yìn wò èèyàn ó bẹ ọlọ́run pé ọlọ́run o irú ọjọ́ báyìí ni mo fẹ́ máa rí nígbà gbogbo. Tọ́ nínú ìrìn àjò yín gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ọjọ́ wo lẹ lè gbàgbé tó jẹ́ pé tẹ̀ bá rántí ẹni ọlọ́run dákun wọ́n mọ̀ jẹ́ kọjọ́ yìí ó wá sáyé mọ́ o. Tọ́ ọyá ẹ bá ń sọ. Ẹ̀rẹ́rìn torí pé ó ti já sọ́pẹ́ báyìí.
0: Mo lè sọ wípé àwọn ọgbà kan wà tó jẹ́ pé èèyàn máa rò pé èèyàn máa tẹ̀síwájú báyìí lórí ọ̀rọ̀ orin dé yìí ṣùgbọ́n àwọn ìgbà yẹn àwọn ìlàkọjú iṣẹ́ mọ̀ pé orin kíkọ náà kò dẹrùn báyẹn náà kíyàn kọrin kó jáde lọ kí wọ́n pè ẹ́ síbi ìbàyìí kan pè ẹ́ síbi ìjọ kan wà tó jẹ́ pé mo lọ wọ́n pè mí mo wá kọrin yẹn tó máa wọ pé kí ni mo kọ báyìí wọ́n wọ pé èmi gan fúnra mi bọ̀ nítorí wípé àwọn tí ibi tí mo lọ tí mo rò pé èmi gan wọ́n rò pé kí ni mo kọ yìí mo rí wípé torí ìlàkọjá tí mò ń là kọjá lọ́wọ́lọ́wọ́ táìmì yẹn ni kò jẹ́ kí n ní orí ọ̀fẹ́ láti fi gbogbo ẹ̀mí mi ṣe nǹkan tó yẹ kí n ṣe ṣùgbọ́n tí mo wá délé padà mọ́ ni mi dẹ̀ láìkì bí mo ṣe kọrin o mi dẹ̀ láìkì bí àwọn kan olúwa ràn mí lọ́wọ́.
1: Bóyá àwọn èèyàn sì pọ̀ ń bẹ́ẹ̀ jọ náà tí wọ́n ti ní ẹbí wa ti dé o.
0: Bẹ́ẹ̀ni so ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé kò lè ṣẹlẹ̀ mọ́ o. So nǹkan tó fi kọ́ mi ni pé nínú ohunkóhun ta lè máa là kọjá ta bá ń là kọjá tọ́lọ́run bá ti pè wá síṣẹ́ ìránṣẹ́ ká kọ́kọ́ gbé e sí ẹ̀gbẹ́ kan ká gbàdúrà kọ́lọ́run ràn wá lọ́wọ́ ká gbé kúrò lọ́kàn ta bá wá rí wípé àti kúrò nínú rẹ́ẹ̀mù yẹn náà a lè tọ́rọ orí ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn tó bá pè wá pé kí wọ́n jọ kí wọ́n bí àwọn sì lè pa wá wọ́n tún lè fún wa lórí ọ̀fẹ́ lọ́ti pè wá nígbà mìíràn bọ̀ ká kọ́ sẹ́tù pẹ̀lú ọlọ́run náà so ta bá ti wá sẹ́tù pẹ̀lú ọlọ́run anytime ta bá ti wọ́n wá pè wá yẹn o agbára ọlọ́run á ṣe kíni a farahàn so ó máa ń dùn mí pé báwo ni mo ṣe wá ṣe báyìí bọ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èèyàn máa ń kẹ́kọ̀ọ́
1: sí ni
0: nínú ojoojúmọ́ ni
1: ọjọ́ tẹ̀lé gbàgbé nu tọ́ ọjọ́ tí ẹ̀tún wá lè gbàgbé ní ìgbàgbé wípé ọjọ́ yìí ó ọjọ́ ayọ̀ ni ṣẹlẹ̀ sọ fún wa.
0: Bẹ́ẹ̀ni nínú ìrìn àjò orin ẹ̀mí tá à ń kọ yìí náà tí ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ṣé mo sọ fún wa wípé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ kálọ́kọ orin ní church kálọ́kọ orin ní revival kálọ́kọ orin bí 20 years ago ìgbà tí ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti launch ẹ̀ jáde nígbà yẹn ni mo rí bí pé mo ní breakthrough pé ìyẹn wà fulfilled nǹkan téèyàn ti ń ṣe láti jọjọ́ ẹ̀ kò sẹ́ni tó fẹ́ gbúrò ní àdẹ́n ayé ń yí ni tó bá wà ní tó bá ní bẹ́ẹ̀ mo máa good láti ṣe nǹkan báyìí tó wá ń ṣe ní kọ̀rọ̀ yàrá ẹ̀ kò sẹ́ni tó máa mọ̀ ẹ́ bọ́ nígbà tí o bá lórí ọ̀fẹ́ tó launch album ó wà ní gbogbo ibi tó yẹ kó wà làwọn èèyàn fi mọ̀ pé ẹni yìí àṣé ó lè ṣe àwọn nǹkan báyìí sùgbà tí mo lórí ọ̀fẹ́ láti launch album first album mi inú mi dùn gan pé this is a breakthrough concerning this ministry tọlọ́run gbé léèyàn lọ́wọ́ àti gba yẹn ni mo ti rò pé ọlọ́run ó máa ṣe o fún orí ọ̀fẹ́ yìí and ó ṣe iyebíye because láàrin àwọn èèyàn tó fẹ́ àwọn míì kan ṣì wà lẹ́yìn tó pé mo fẹ́ ro orí ọ̀fẹ́ báyìí me too I appreciate God fún un tó ṣe pé mo orí fún mi lórí ọ̀fẹ́ láti launch ẹ̀ láti 2020. adesiwa ninu olorun na titi disin
1: to ogo ni folorun loke orun ohun ti e ti wa ko jade ohun lagbara ejo do agutan yo wa di ohun ti gbogbo aye ngbo ogo olorun yo fara lori ise iranse yin o to ejo nipa ohun ti o fe sele ni ikoni wa West Radio 89.3 FM ikorajopo awon olorin emi lati de orin jade ni ilana bi o se sele ni yara oke lojo Pentecost a pe akori orin ohun ni upper room experience with gospel musicians nigba te gbo tori pe mo se ranti bi won ba ni si mo fe le so pe eyin ni eni ekeje to koko nife si kini ohun nigba temi ati yin jo soro nigba te gbo bo lo se ri lokan yin
0: gba ti mo gbo mo ri wipe mo dupe lowo Olorun pe Olorun si fi si okan awon eniyan lati ma polongo eyin rere ni lana orin emi tori bi challenges wa fa awon eyan gan lati reach out lati reach out si awon ni to ye ki won reach out si nitori pe ati ri ohun elo lati lo kokin o man je nkan to kokin easy
1: o dabi ipenija
0: be ni so teyan ba wa ri awon ti gba ti mo wa gbo pe a ma ran yin lowo o lati sa awon nkan bayi lati gbe orin emi jade lati parapapo mo we a ki iru nkan bayi o se ye bi yo den o tun so won ko n se gbogbo awon eniyan to je gospela lo ma ri iru iran bayi lati ran awon eyan lowo lati fi dide ninu ise ranse mo gbo enikan won ma ye won ti awon na olorin emi ni won ti dagba nipa ti orin emi won ni awon nkan ti awon to dabi ipenija fa awon nigba ta awon fe dide ni pe awon ore nikankan ran awon lowo bo nigba ta awon wa n gbiyanju awon lo si bi awon lo si tigba awon lo sawo awon ta awon ba tun wa n to lati sumo won tori pe awon ti ri pe awon le ti fe sun won ti don ti doke bi awon le fa awon lowo soke pe ko easy o pe won fa awon won kin fa awon lowo soke awon ri pe ta awon se sumo won to lati je kan fa awon lowo soke won se nkan kan si so mo ri gba ti mo gbo nipa awon project yi nipa pe kan ko awon eyan jo awon akorin emi lati wa fi orin lati proclaim gospel mo ri pe nkan to dara ni atu fun awon eniyan ni ore ofe lati fe se si lati tu apapa julo awon ti won tin wo pe bawo na te fe pasi awon nkan ta awon ni ninu okan awon eyan ni ebun o won de mo Olorun so won ti awon ti won ni ore ofe lati doke o tun ma fa awon eyan lori ofe lati debi ti won lo lati pe awon na I want to have fulfilled one way or the other. So e ko to dara ni emi no appreciate mo de gbadura pe Olorun awon ti Olorun lo fun ise yi loruko Jesu Olorun ma tubo ma ran won lowo o
1: a ma gbo won
0: lowo soke loruko Jesu ko ni su won
1: amen
0: de ni re won Jesus
1: amen labala bi te ti won se adura yen ma fe ke ba wa gbadura fun mama wa tun won ni kan ni tori mo mo wipe ajin rere ni o abi eyan ba si so pe woli gan ni eyan o si so to ra wa mo yin daada momo wa ti Olorun ti owo won da ikanni ta wa yi sile mama ajin rere obirin Lillian Bademosi awon gangan won niran yi e ba n se adua fun won daada
0: mo gbadura loruko Jesu mama Lillian loruko Jesu Olorun ma wa pelu yin o
1: amen amen
0: gbadura iko Olorun ni fi yin sile
1: amen
0: gbogbo ohun ti eyin se lati je ki iyin ere ko tan kaakiri gbogbo agbalaye ati lati je ki o rorun fun awon eniyan lati je ki iyin ere yi ko tutan kale ju bo se wa lo gbadura loruko Jesu emi na o ni fi yin sile o agbara na atubo ma po si ninu aye yin gbadura loruko Jesu ẹ̀mí Ọlọ́run ò ní fi yín sílẹ̀.
1: Amen.
0: Lórúkọ Jésù, ẹ̀mí Ọlọ́run ò ní fi yín sílẹ̀.
1: Amen.
0: Màmá, lórúkọ Jésù, ẹ̀mí Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Orin ọ̀fẹ́ tẹ́ fi ṣe jù bẹ́ẹ̀ lọ fún iṣẹ́ ìran fún ìjọba Ọlọ́run, ọ̀run kó fi fún yín.
1: Amen.
0: Ọ̀run kó yọ̀ǹda ẹ̀ sínú ayé yín.
1: Amen. Lórúkọ
0: Jésù, ìrànlọ́wọ́ yìí, lórúkọ Jésù, ibi tẹ́ ti ń mówó náà kò ní, lórúkọ Jésù kò ní dúró.
1: Amen.
0: Ibi tẹ́ ti ń mówó náà kò ní dípa.
1: Amen.
0: Ọ̀nà ò ní dí mọ yín.
1: Amen.
0: Gbogbo ọ̀nà tẹ́yìn náà wọ́n ń rò pé ẹ fẹ́ jẹ́ kí Ọlọ́run lànà báyìí, kí Ọlọ́run lànà báyìí fún yín, lórúkọ Jésù, ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní máa là fún yín.
1: Amen. Nínú
0: gbogbo ìrìn àjò yín, lórúkọ Jésù, kò ní dẹ̀tì mọ yín lọ́wọ́.
1: Amen.
0: Ọ̀nà máa là fún yín
1: lọ́wọ́,
0: ká lè máa yìn Olúwa, ká lè máa sọpẹ́ fún yín.
1: Amen.
0: Well studio náà, agbàdúrà, lórúkọ Jésù, kò ní jóná.
1: Amen.
0: Ọwọ́ Ọlọ́run kó máa báṣẹ́ lọ níbẹ̀.
1: Amen.
0: Ọwọ́ Ọlọ́run kó wà pẹ̀lú yín.
1: Amen.
0: Ọwọ́ Ọlọ́run kó máa wà pẹ̀lú yín.
1: Amen.
0: Lórúkọ Jésù, ilé iṣẹ́ yìí, ọ̀run kó sọ di ńlá.
1: Amen. Jésù,
0: bí a ṣe lérò lọ, ọ̀run kó polongo ẹ̀.
1: Amen. Jésù,
0: láàrin gbogbo ilé iṣẹ́ rédíò pátá, orúkọ Jésù, ẹ máa lékè
1: ṣáni. Amen. Jésù,
0: ọ̀run Ọlọ́run kó ṣí ìdìbò yín.
1: Amen. Jésù,
0: ká lè máa yin Olúwa.
1: Amen. Jésù,
0: Olúwa wa.
1: Amen. Amen. Amen. Lórúkọ Jésù, a gbọ́dọ̀ gbé ajínrere obìnrin àti wòlíì obìnrin wá sórí ètò ká mọ́ gbà àná ìtìn Ọlọ́run. Ẹ ṣeun, ojú òní tì yín. Ẹ jẹ́ wá bí yín lèrè ìbéèrè yìí o. Báwo èèyàn bá pè yín, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn o ni wọ́n ti ń pè yín, tí mo sì nígbàgbọ́ wípé lẹ́yìn ètò yìí a sì ráwọn kan tí wọ́n ti ń gbọ́ yín báyìí pé nọ́mbà làwọn ó mọ fi etí sọ́nà fún báyìí wípé ẹ́psìbà ẹ tètè pé nọ́mbà yín torí pé ìsọjí táwọn fẹ́ ṣe o, àjọ̀dún táwọn fẹ́ ṣe o, àti gbogbo ohun táwọn fẹ́ ṣe nínú ìjọ àwọn ẹ̀yin làwọn fẹ́ kẹ́ ẹ wá bá wọn kọrin. Ẹ̀yin, yàtọ̀ sí pé à ń lọ kọrin ní ilé ìjọsìn, aláwọn kan náà tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, wọ́n lè fẹ́ ṣe bí ayẹyẹ, bí ìsílé, ìkómọ, ìgbéyàwó, ọjọ́ ẹ̀bí, òkú àgbà, ṣé ẹ máa ń lọ sírú àwọn kan báyìí?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mo mọ̀ pé ẹ máa ń kọrin gan o, kábíyèsí Olódùmarè. Àwọn èèyàn ti ń gbọ́ àbọ̀ ọmọ yín náà. Tọ́, ó yẹ jẹ́ wa ṣe báyìí. Ẹ wà lórí àwọn ìtàkùn àgbáyé náà, àwọn social media. Tọ̀rọ̀ àwọn èèyàn ó ti mọ̀ wípé àwọn fẹ́ rojú FCBA, wọ́n ti ń fìdí ohun yín pé ó dàbí ohun áńgẹ́lì. Wọ́n fẹ́ rí ojú áńgẹ́lì náà o. Tọ́, bóò ni wọ́n ṣe lè pàdé yín lórí àwọn ìkànnì àwọn social media?
0: Social media handles wa. Ó wà lórí Facebook.
1: Okay.
0: Address to Facebook ni Odeleye Abimbola.
1: Odeleye Abimbola Esther.
0: Lórí Facebook.
1: Odeleye Abimbola Esther. Lórí Facebook nù o. Okay.
0: Lórí Instagram, Abimbola Odeleye Esther. Instagram. Lórí page mi lórí Facebook.
1: Okay.
0: Odeleye Abimbola Epsiba.
1: Official page yín nù.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Odeleye
0: Abimbola
1: Epsiba. Tọ́rọ àwọn èèyàn ti ń kọ́lẹ̀ ní o, mo wá fẹ́ kí wọ́n gbọ́ dáadáa. Odeleye
0: Abimbola
1: Epsiba o ni lórí official page yín
0: Facebook.
1: Lórí Facebook address yín ń kọ́.
0: Abimbola Odeleye Esther.
1: Abimbola Odeleye Esther. Orí ibo lẹ tún wà?
0: Ó wà lórí YouTube náà.
1: Okay.
0: So Abimbola Odeleye náà ló wà ń bẹ.
1: Abimbola Odeleye nìkan lórí YouTube.
0: Odeleye Esther náà ló wà lórí YouTube.
1: Ibẹ̀ wọ́n ó ti máa wo àwọn fídíò yín lóríṣiríṣi, àwọn ábọ́ọ̀mù tẹ́ ti ṣe ní ìlànà ti aláwòrán. Tọ́, ó yá ẹ bá ń fi fóònù nọmbà yín síta, táwọn èèyàn lè pè yín sí. Ẹ bá ń fi fóònù nọmbà yín síta.
0: 080-60-60-71-98-01-01.
1: Ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí nítorí àwọn kan ṣe ń wá báírò ní báwọn o. Tọ́, ó yá
0: ẹ̀rọ
1: 080-60-60-71-98-98-01-01. Tọ́, orin lẹ́ẹ̀bà ń fi dágbére fún àwọn ará ilé, ẹ̀bà ń kọrin. Àmọ́ kí n tó sọ pé kẹ́ ẹ máa dágbére fún àwọn ará ilé, àwọn akọrin, torí mo mọ̀ wípé ìrìn àjò ogún ọdún rèé ṣe kèrémí o, àwọn míì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kí ni ìmọ̀ràn tẹ ní fún àwọn tí ń bọ̀ lẹ́yìn?
0: imoran ti mo ni fa won to wa to nbo leyin ni wi pe ki won di olorun mu sisin ki won ma fi aina pojo ki won ma wa agbara ka agbara kiri ko ma ro wi pe tori pe awon fe je ki won mo awon
1: tori won fe lokiki
0: o ma no fe blow ka loruko Jesu a ni fon ka o
1: ka
0: loruko Jesu ibi to olorun mu wa lo a ma debe
1: amen amen
0: pe mo fe blow mo fe tete debi ti olorun olorun n to lati pe si e ko to dipo debe o wa fe fi kanju kanju debe
1: o fe gun akaso lati ikini mo gun lo leso leso o fe be latori ikini de ori ikewa
0: so imoran mi ni e fun wa wipe e je ki a ka di olorun mu so tori oni kaluku lo ni olorun le to fun gbogbo wa oni le tete debe le kan na oni kaluku lo ni time ati akoko so e je ka duro di akoko olorun ko se pe a ni se nkan to ye ka di.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ Wells Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ó dẹni ìbùkún. Àmì.
0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

Bẹ́ẹ̀ni, akébùbù ẹ̀yin olólùfẹ́ pé ẹ ṣe tí ẹ ti darapọ̀ mọ́ wa láti aago márùn-ún tí a ti ṣe ìkànnì ti Wells Radio 89.3 FM. Akin pé ẹ ṣe fún ẹ̀yin tí a bá dá sí àwọn ìtura lọ́lọ́kòjọ kan, yálà ẹ̀yin tẹ́ pọ̀ wọlé tàbí ẹ̀yin tí ẹ fi àtẹ̀jíṣẹ́ tí ẹ fi ránṣẹ́ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Akin pé ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ìtura lọ́lọ́kòjọ kan fún ti òní. Iná báyìí kò ní tọwọ́ yín, ibi tẹ́ ti mú owó náà tẹ fi ń pè àti tẹ fi ṣe dẹ́ta náà pẹ̀lú àgbà náà kò ní wọbẹ̀. Ọwọ́ yín sì nìkan àjáde àpò ní agbára ti Ọlọ́run Ọba. Ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa ní abala ìṣọwọ́ṣe wa fún tọjọ́ tòní. Ẹ tún pàdé wa ní aago márùn-ún ní òwúrọ̀ ọ̀la. Ọlọ́run Ọba á jí èmi àti yín àjíwàre ní agbára ti Ọlọ́run Ọba. Wọ́n nítorí tí yín kán sórí pè mí, wọ́n sì nítorí tèmi náà kí wọ́n sórí pè yín lágbára Ọlọ́run Ọba. Lórúkọ àwọn alága àti olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ni èmi Stephen Adeyemi Ige ni mo kì í pé ó dárò oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí lájì ó dárò.